0: dúpẹ́ lórí ẹ̀bùn ibi táyé fi fún ọ tó bọ́ dá padà. O lè gbé bàbá yìí ga nítorí kò jẹ́ kí ìfẹ́ ọ̀tá ó ṣe mọ́ ọ lára. Sọ wípé mo gbé ọ̀gá Olúwa. O ṣé o, mo yìn ọ́ lógo. Ògo Mani forúkọ yín ní òkè ọ̀run. Béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé Olúwa, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí lónìí, pa ẹ̀ṣẹ̀ rẹ fún mi. Ohunkóhun tó lè jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́ta ń lò máa fi fi ọ́ sùn, tó ń lò láti máa fi jẹ gàba lórí rẹ. Nítorí orí ọ̀fẹ́ rẹ̀, ó ṣàwárí rẹ láàrin ọ̀pọ̀ ènìyàn, ó pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ. Ṣé àmì mo ló parẹ́? Jésù Olúwa wa, àmì. Mo fẹ́ kó o sáré gbàdúrà yìí pẹ̀lú mi. Mo dẹ̀ nígbàgbọ́ pé tó o bá lè gbà dáadáa, a gbóhùn rẹ. A ò dẹ̀ ní ṣaláì má kà ọ́ máwọn tí ó pè fẹ́ rí. Pé Jésù ní ìtara níbi tó wàsà. Sọ wípé Olúwa, bá mi finá já dànù. Ohunkóhun tí ọ̀tá lè gbé kọ́ mi lọ́rùn, tí ìdààmú fi ń farahàn ní ọ̀nà mi, lónìí yìí ẹ finá yín já dànù. Ogun táyé fi kọ́ṣẹ̀ dá mi lọ́rùn láti máa fi ní ìrìn àjò mi lára. Ogun táyé fi kọ́ṣẹ̀ dá mi lọ́rùn tó ń ṣiṣẹ́ lòdì ní ayé mi. Lónìí iná Olúwa já dànù lára mi. Já dànù, já dànù. Lọ́rùn mi já dànù. Iná Olúwa já dànù. Lọ́rùn mi já dànù. Mi ò mọ bó ṣe gbàdúrà yẹn pé lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹni tó lágbára láti gbà ọ nìyẹn. Wípé Olúwa, ẹni pẹ̀rẹ̀ lọ́tọ̀ ògo nínú ayé mi. Fi tara sọ̀rọ̀ torí wọ́n ló làdúrà yìí. Sọ wípé Olúwa, fàlẹ́ ogun lọ́wọ́. Ẹni dúró láyé mi tó pẹ̀rẹ̀ ní ọ̀tọ̀ ohun rere. Tó ń fira ẹ̀ràn bí ọ̀tá ìgbé sókè. Sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí sí wípé lónìí yìí ẹ fà á lógun lọ́wọ́. Má dákẹ́ o, ẹ fà á lé ogun lọ́wọ́. Sọ̀rọ̀ dáadáa wípé ẹ fà á lé ogun lọ́wọ́. Ẹ fà á lé ogun lọ́wọ́. Ẹ fà á lé ogun lọ́wọ́. Ó ti pẹ̀rẹ̀ ní ọ̀tá. Ẹ fà á lé ọ̀tá lọ́wọ́ fún mi. Ọ̀tá ló jẹ́ láyé mi, ẹ fọ̀hún náà lọ́tà lọ́wọ́. Ẹ fa ọmọ ẹ̀ lé ọ̀tá lọ́wọ́. Gbogbo ohun tó jẹ́ tirẹ̀, nítorí ó ti dúró bí ọ̀tá láyé mi, ẹ bá ń kó wọn lé ọ̀tá lọ́wọ́. Tún gbọ́ bọ́ ṣe tún ní tàgbàsà. Gbé ojú ẹ sínú ọ̀run ní wákàtí yìí. Sọ̀rọ̀ dáadáa wípé Olúwa, ta lẹni tó jù mí lọ? Bóyá lẹ̀mí tàbí ní ara. Tó lóhun máa fà jùlọ hàn mí? Olúwa, bá mi fà láwọn tó jùlọ lọ́wọ́ láti fà jùlọ hàn. Lórí ọ̀rọ̀ mi, bá mi fà láwọn tó jùlọ lọ́wọ́ láti fà jùlọ hàn. Ẹ̀yin abiyamọ ẹ sọ̀rọ̀. Bàbá màmá má dẹ̀ dákẹ́. Ẹ sọ wípé ta lẹni náà tó lóhun jù mí lọ? Tó lóhun jù àwọn ọmọ mi lọ? Ìwọ aya ní pé tó lóhun jù ọkọ mi lọ? Ọkọ ìwọ náà sọ wípé tó lóhun jù aya mi lọ? Tó ń lóhun máa fà jùlọ hàn mí? Ọmọ tàbí hàn aya mi? Ìtara ni kẹ́ fi sọ̀rọ̀. Àsìkò tá máa ma bí amọ̀ rí. Àsìkò yìí náà ládẹ máa mọ̀ bóyá ìwọ gangan fẹ́ràn ara rẹ. Sọ wípé Olúwa, bá ń fà láwọn tó jù lọ lọ́wọ́ kán lè fà jùlọ hàn. Ẹ fà lé wọn lọ́wọ́. Àwọn tó jù lọ, ẹ jọ ń fà jùlọ hàn. Sọ̀rọ̀ wípé ẹ fà lé wọn lọ́wọ́ kán lè fà jùlọ hàn. Nítorí mi, Olúwa fà láwọn tó jù lọ lọ́wọ́. Wọ́n gbọ́dọ̀ fà jùlọ hàn o. Ẹ fà lé wọn lọ́wọ́. Ẹni ń fà jùlọ hàn mi, tó ń di iṣẹ́ mi lọ́wọ́. Sọ wípé tí ò jẹ́ rọ́nà lọ. Lónìí, ẹ̀mí mímọ́ o, bá ń fọ̀hún náà láwọn tó jù lọ lọ́wọ́ láti fà jùlọ hàn. Lórí ọ̀rọ̀ mi, ẹ jẹ́ kán fi àjùlọ hàn. Kọrin pẹ̀lú mi ní ìtara. Wípé ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o? Sọ̀rọ̀ sà. Àní ta lẹni tó ń ṣe bí ọba lórí ogo mi o? Tọ́lọ́run ò fi jọba tó ń pera rẹ̀ lọ́ba. Tó ní lẹ́yìn Ọlọ́run òun ló mà tún kù o. Ẹ̀mí mi mọ́ gbé mi níjà, kò yéé ṣe bí ọba. Níbikíbi tó o ti ń gbó ohun mi sà, gbìyànjú láti wá àmì ṣe o. Ẹni lóhun máa fún tóhun fi jù ọ lọ hàn ọ́. Kóhun máa jẹ́ ohun mọ bóhun ṣe tó. Mo pẹ́ ẹnìkan sí ayé rẹ ní wákàtí yìí. Ẹni tó ju gbogbo ayé lọ. Nítorí rẹ, ó máa farahàn ẹni bẹ́ẹ̀. Ó baṣẹ́ ẹ jẹ́, ó yiṣẹ́ ẹ lé lórí. Jésù Olúwa wa, àmì. Bó ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí, Ọlọ́run lágbára láti ti fún ọ sí ju bó ṣe ń fún ọ lọ. Tó o bá dúró tì í. Kí ni ìdí tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí fún wa? Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé ohun tọ́lọ́run ti ṣe fún wa. Boya ni tori a n bere nkan kan lowo re nisisiyi o dabi eni po Olorun o ti fun wa ni nkan yen tabi ki wo ma wo wipe awon ilana to Olorun yi ti e ma n fi sile gan ti poju a ma na abodo se leyi a ma la abodo se tohun ki ti e ni to ti e fe je ka se gan nitori satani ti je ko gbagbe opo n to Olorun ti gbe se ninu aye re nigba to duro ti beru re n be lokan re arakunrin kan ninu bibeli omo kekere ni nigba to ma fi bo sipo awon baba re amoju re mo olorun ohun na de n pe gege ba se to sona olorun duro ti o n ja fun awon ogun to hun gan oro pe ohun le se amuse awon ota to se ku pa baba re atasiri won oporin ajo lo ye ko rasi olorun fun lori ofe lati lo layo ko si bo layo olorun duro ti iranse ede bi wipe awon to tin wo wipe ko ni pe lori ijoba yen a fi di ijoba re mule leyin won sugbon lojo kan iranse yi sese gbe o bẹ̀rẹ̀ sí ní foríbalẹ̀ fún òrìṣà èyí sì mú kó ṣubú tí ò sì lórí ọ̀fẹ́ láti dìde mọ́ ìwọ kan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ ni ọ̀rọ̀ yìí ń bá wí o ọlọ́run sì lágbára láti ṣe ju ohun tó ti ṣe fún ọ lọ tó o bá fáyè gba sàtánì láti bùfọ́jú lu ọkàn rẹ ó ń lọ lọ́sẹ̀ yìí there is hope for you to give you more than what is giving you before to help you to fight your battle to disgrace all your enemy tó o bá ní ti ọlọ́run bá wò 2 Chronicles chapter 25 gbọ́n tí verse 14 yìí sọ ó sì ṣe lẹ́yìn tí Amasiah ti ibi pípa àwọn ará Edomu bọ̀ ó sì mú àwọn òrìṣà àwọn ọmọ Syria bọ̀ ó sì gà wọ́n lé òrìṣà fún ara rẹ̀ ó sì tẹ ara rẹ̀ bá níwájú wọn ó sì ń sun tùràrí fún wọn ohun tí ọba tá ń pè ní Amasiah yìí ṣe ó jẹ́ ń tó bí Ọlọ́run nínú gidi gan léyìí tó mú Ọlọ́run kọ̀ sílẹ̀ tó sì mú kí ìgbẹ̀yìn ayé ìránṣẹ́ náà dí rádaràda ẹnitẹni tó bá ti wà pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀ ogun ni ò kì í ṣàì má dìde sí wọn àwọn ogun tó ń lépa wọn tán fẹ́ borí wọn ogun lé bàbá àti ìyá máa dìde sí tibi tó ti fẹ́ yàwó tàbí tibi tó ti lọ́kọ ó máa dìde sí tàárín àwọn ọ̀rẹ́ ó máa dìde sí tibi tó ti ń ṣiṣẹ́ ó máa dìde sí àti ọ̀pọ̀ ibi tá a lè kà tán wọ́n máa dìde sí láti fẹ́ borí rẹ̀ kán lè máa ráwọn náà gẹ́gẹ́ bí alágbára èmi ò mọ ibi tó wà tó ti ń gbọ́ mi báyìí Ọlọ́run ní agbára láti ṣe ohun tó fẹ́ fún ọ tó o bá rí bí aláìlágbára. Sinmi lé òun nìkan má padà lẹ́yìn rẹ̀ bí a nípa pé ò ń bèrè nǹkan ó dàbí ẹni pé ò tí ì rí gbà dúró tì í kò ní ṣe aláì má ṣe ohun tó fẹ́ yẹn fún ọ má kànjú jù lọ nítorí kò sí ẹni tó mọ Ọlọ́run tó ń padà lẹ́yìn rẹ̀ bóyá nípa ẹ̀fẹ́ ẹnu ara rẹ̀ bóyá nípa ẹ̀tàn sàtánì tí ayé wọn ò kí ń burú jáì ju tàtẹ̀yìnwá lọ àfojúsùn ọ̀tá lórí rẹ àfojúsùn ọ̀tá lórí iṣẹ́ rẹ. Ṣé àmì lórúkọ Olúwa ó máa já sófo gbogbo ohun tí ọ̀tá wa ti ṣètò láti gbédìde sí ọ ó máa parẹ́ pátápátá ọ̀rọ̀ rẹ á dẹ̀ já sí ìyanu gbé ọwọ́ rẹ sórí rẹ sọ wípé Olúwa má jẹ́ ń ṣubú fọ̀tayọ má ṣe gbà fún ọ̀tá mi láti fi mí ṣẹ̀sìn lórí ọ̀rọ̀ mi má jẹ́ ń fi mí ṣẹ̀sìn má jẹ́ ń fi mí ṣẹ̀sìn tún sọ pé Olúwa gbogbo ohun tó tọ́ sí ayé mi tójú ọ̀tá wọ̀ láti jà mí lólè rẹ̀ má fi tọrẹ fún un gbogbo ohun tó wọ ọ̀tá mi lójú àwọn rere tí ọ̀tá mi rí mọ́ mi àwọn tí mo ẹ̀ṣẹ̀ ń lépa tọ́wọ́ mi ò tí ì tẹ̀ tójú ọ̀tá mi wọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìtara wípé Olúwa má fi tọrẹ fún un má fi tọrẹ fún un má fi tọrẹ fún un pàá ní àṣẹ lẹ́ẹ̀kan yìí sí sọ wípé Olúwa bó tilẹ̀ wọ̀n kógun ó yí mi ká tàbí pọ̀ tó nínú ayé mi fi ta mí lọ́rẹ̀ ògo tó má mú ní gbàgbé ogun láyé ẹni ògo tó lé ogun sá kọ́sẹ̀ yìí tó parí kọ́dùn yìí tó dópin nípa agbára rẹ ẹ fi lé mi lọ́wọ́ fún ayé mi ẹ̀yọ̀ǹda rẹ̀ èyí ni mo sọ létí Olúwa sí ọ ògo tó má mógun parẹ́ ògo tó lé ogun sá tó bá rí àmì ṣe nínú ọ̀sẹ̀ tó wà yìí ní orúkọ Jésù Kristi Násárẹ́tì agbélé ọlọ́wọ́ àwọn alágbára tó máa ń jí ògo gbé tó máa ń fògo sìnrú tó máa ń fògo rògbò láti fi ológo ṣerú láyìíká rẹ nínú ẹbí rẹ bó tilẹ̀ wù kí iṣẹ́ búburú wọn dájú tó lórúkọ Jésù lórí rẹ wọn máa mú òfo ògo rẹ lórúkọ Olúwa kò ní ṣe fi tọ́ rẹ ọ̀tá tí ò wá jẹ́ kó o sinmi tó ṣà ń tẹ̀lé ọ lẹ́yìn pẹ̀lú ìbínú bó tilẹ̀ wù kó lágbára tó ẹni tó jẹ́ ọ̀tá tó lágbára ju òun náà lọ àfàlẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ Olúwa ni pé mi ó gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá ó ní ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé bosa mo fa o lo siwaju eni ti gbogbo ipa ati agbara nbe lowo re eni to lohun ju o lo boya lemi lo ti ju o lo ni boya ra ni to wa duro nduro pe ohun ma fi ajulo han o ni bi ise re ni bi oja re ni bi owo re lori omo re loni yi ami re je ko so bi ara o eni to ju gbogbo aye lo o fa le awon to ju lo lowo sami mo lo fa le won lowo awon to ju lo to ma so agbara edala ilagbara eni to ju gbogbo aye lo o fa le awon to ju lo lowo afaye re ni isinmi fun rere ti re ni osu yi sami fun rere ti re ni ose yi iwon ba to ku ninu odun ita ni salai ma lo fun rere ti re ni be ni yo ri onkon tun yi pada odi asegun egun edogo ami eje ko so bi ara jesu oluwa wa amen lati ma gbadura pelu mi si o le ma ba mi pade ni gbogbo ojo monday ati wednesday laaro ni dede ago 5 di 6 ku seju 15 lati bere fun ibukun ati anu ni whatsapp group wa to ba wa fe darapo mo whatsapp prayer group yi telephone number ti wa send message lati ha di ere 070-666-73-107 lekan si 070-666-73-107 o si tun le pe sori number yen bakan na fun adura tabi itoni gba olorun gbo wipo si n gba won to ba simi le dide leyi ti mo si ni idaniloju pe yo gbe won na dide ohun gbogbo to ti bere ninu adura aanu ti se titi gba mi ta to pade oluwa yo buku fun o.
1: Ètò àkókò ìbápá àdánù ni ẹ̀ṣẹ̀ṣẹ̀ gbọ̀ tán yìí láti lè ṣe ìránṣẹ́ Christ World Overcomer Ministry ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn counsel, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-66-67-3107 tàbí 08158-4841-85081-59-48-41-85 kí Olúwa.

0: Ẹgbẹ́ àbọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú òun náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM olúyọ̀lẹ̀ estate nílẹ̀ ìbàdàn náà làwàyé lórí ètò yìí ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ tí ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ojú òpó méjèèjì ló ti ń ṣẹjú wẹ́lẹ́wẹ́lẹ́ láàárọ̀ yìí àmọ́ ẹjá pé ojú òpó náà fáwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wà fún ìgbà àkọ́kọ́ lórí ètò 0916-893-1000 0915-334-893
1: àwọn ọba nìtún nàìjíríà ṣe o
0: ẹ
1: rí gbogbo ọrọ tẹ sọ látàárọ ọrọ tó ní ọpọlọ gidi ni tó sì nílá tó jẹ pé àwọn ọlọgbọn ayé ló gbọdọ máa gbọ tí wọn máa fi làkáyè bá lọ tẹ rí nípa pé wọn fi kún owó oṣù àwọn òṣìṣẹ kò sí tó burú ń bẹ tá máa fi kún owó oṣù òṣìṣẹ àwọn ọlọjà ò tà gbogbo owó tá máa fi kún náà ọba àwọn ọlọjà náà ni ó lọ ẹni tí ó rà sí ó rà ẹni tí ó ròúnjẹ lé ó rà ẹni tí ó rà sìmẹ́ntì tí ó sì gbogbo ọwọ́ wọn náà ni ó bọ̀ sí torí tó fi lè máwọn òṣìṣẹ́ tán fi ń jà pé nǹkan fi kún owó oṣù àwọn èrò wọn ń gbà epo ti wọn ẹ wo àwọn adájọ́ yẹn nísìnyí ṣé bí wọ́n ti kọ́lé fún wọn wíkẹ́ kọ́lé fún wọn ìjọba àpapọ̀ tó ń increase owó oṣù wọn láti bí 300% tó fi lé kí ló dé tẹ́wọ̀n àkọlé fáwọn sífù sáfà àti yòókù kan kọ fún ọlọ́pàá kan kọ fún dọ́kítọ̀ kan kọ fún tíṣà kan kọ fún sífù sáfà àti ìjọ ní gbogbo wọn àtàdájọ́ wọ́n ń rólé apá kan ni epo tó dẹ̀ wọ́n yìí gan tá a bá fẹ́ máa rí kó 500 ní nàìjíríà agbára wà tí wọ́n bá ń wa kúrúdù ọ̀lì wa tá ń gbé fún dangote ní náírà tá a sì sọ fún pé ó dá 450 barrel ni ó tó fọ́mọ nàìjíríà o 450 yẹn náírà ni ó mọ̀ sí tayé báyìí ni ó mọ̀ sá o tá a sì gbé fún ní náírà ṣé epo tá a ní ta ní 500 ni. Níbi ní ibi tá ti ń jagun gan ṣebí ló ká lé crude oil tí wọ́n ń ṣe fún àwọn ọmọ ìlú wọn ṣebí náà fi ń tẹ́kọ̀ fún wọn ní 38 naira mẹ́ẹ̀ níbi tá ti ń jagun tó wà mọ́ wá give excuse irọ́ fún wa ó mọ̀ dé wa mọ́lẹ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn náà tí wọ́n ń fọ́lò wọn àwọn náà mọ̀ pé ẹjẹ́ ó sì jọba rẹ̀ ọmọ ẹni ò sì di bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ìyàwó ni kán jálẹ̀ kẹ̀yọ̀ náà kò ń di rẹ̀ ọlọ́run bá ti tún Nàìjíríà ṣe o.
0: Àmì ẹ má jálẹ̀ kẹ̀ àbí dókítà.
2: Bẹ́ẹ̀ni
0: kán má jálẹ̀ kẹ̀
2: kán má jà o.
0: Ẹjọ́ mọ̀ ó lò lẹ̀kẹ̀ ìtaná 0916-893-1000 0915-334-893 oni atoko mo kin pupo pupo ese o ma the voice of the daddy in the house sounds like Dr. Thompson Ademiluyi.
3: Hello.
0: Yes sir.
3: Mo kin yo eku ogbon nu o
0: ese pupo sir
3: tata doctor mo kin ayin na o agbaye atale o
2: ese sir
3: lo won so ma te siwaju ogbe ni ate olukayode ni lati ko ala apata
0: e kabo sir.
3: Ṣé rí orílẹ̀-èdè yìí a nílò sùúrù tá a bá ní bí gbogbo nǹkan ṣe rí láti máa sọ̀rọ̀ èèyàn á ṣẹ̀ ṣé rí ní ti owó òṣìṣẹ́ owó òṣìṣẹ́ owó òṣìṣẹ́ kó má yẹ pójú kan náà la máa bára wa ṣé rí sà tán bá yẹn increase owó òṣìṣẹ́ lónìí gàrí tí ò ju 500 naira kóńgò lọ ọ̀wọ́n ọlọ́jà náà a tún gbé sókè ẹjọ́ ṣé ní ìṣepa tó ń fi pọ̀lú pè kọ́ mọ bí ètò ọ̀gbìn ṣe máa dúró tí àwọn àgbẹ̀ máa ṣe lórí ọ̀fẹ́ láti lọ sínú oko òun ló yẹ ká ṣiṣẹ́ tọ̀ bí ọjà ẹ ṣe máa wà ní orí kọ̀ọ̀kan òun ló yẹ kíjọba mọ bí àwọn ọjà àgbẹ̀ ṣe máa wọ ìlú ohun la nílò la nilo awon tractors awon kan to nilo fi sise agbe lori serisi ohun la nilo olorun ko saanu ni seri seri awon I'm sorry to say ti awon agbani nimoran daada ba wa pelu ijoba ilu ya do gbe sugbon awon to je pe I start to see bu no se ohun lo poju e ma je atora wa je
0: oda Amen. Eshon pupo sa. 0916893 1000. O awon faramo increment. Be to won ba fi increment se increment ni sin. There are to say new minimum wage. Eh gbo awon kan yo tun gbenu okay. To gba awon kan o tun sonu soke won o ganu soke.
2: E je ko gbenu soke.
0: Kan je ko ga.
2: Je ko gbenu soke. Ki awon toku. Awon toku. Wọ́n gbé ọjà wọn sókè. Ìjọba ti gbé owó oṣù sókè.
0: Káwọn tó kù náà gbé. Tán bá tún gbé sókè.
2: Anything tó bá máa wọ́n, ẹ̀jẹ̀ kó wọ́n.
0: Ká jẹ́ kó wọ́n.
2: Yes. Ha. Ẹ̀jẹ̀ kó wọ́n. Yes. Ẹ̀jẹ̀ kó wọ́n.
4: Hello.
0: Hello, sir. Yes, sir.
4: Mo kí ṣe àtọ́pọ̀ kí bàbá wa jẹ́ ti
0: lú ìtẹ̀. Ẹ̀ṣọ́ sáré.
2: Àmì sà.
4: Ọ̀rọ̀ Nàìjíríà yìí kò kú ní sú yín. Ọ̀rọ̀ àwa mẹ̀kúnlẹ̀ ò ní sú yín.
2: Ẹ̀ṣẹ́ sà.
4: Adéoyè Olúṣẹ́gun ló kọ́ ti fún pé látàrí gan ọ̀lẹ́dọ̀.
0: Ẹ̀ṣọ́ sà.
4: Ẹ jọ sà. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí náà ni bàbá ti mẹ́nu lù láti di ẹjọ́ yìí. Ṣé àwọn ìjọba wa ṣé mo gbọ́ gbogbo ohun tí a ń sọ yìí? Ṣé tí wọ́n tiẹ̀ wo lára ọ̀rọ̀ àwọn bàbá yìí? Ká mọ̀ sọ wípé wọ́n kàn ń sọ lásán ni. Ìyípadà kankan ò sí láti ìgbà tí àwọn bàbá yìí ti ń sọ. Hello, sir.
0: À ń gbọ́ yín kétékété.
4: Àwọn òṣìṣẹ́ èmi ní tèmi ti ò fara mọ́ káyìn kí n ṣe owó òṣìṣẹ́. Kí n tó yẹ káwọn òṣìṣẹ́ ọba wa aráàlú ṣe ni pé kí bàjọba sọ̀rọ̀ pé kí owó epo wálẹ̀. Owó epo bá ti wálẹ̀. Owó tí àwọn gángà yóò tó ná ẹ wo ìgbà kan bí ọdún mélòó sẹ́yìn tí wọ́n ń ṣiṣẹ́ owó 70,000. Ìgbà ẹni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ni wọ́n. Àwọn ọlọ́jà náà ó gbowó ní ọjà wọn. Tí wọ́n bá fún wọn ní 1,000,000 lóṣù pẹ̀lú bí kò lè tó wọn ná. Bí a sọ bí a kú òṣìṣẹ́ kankan ní 1,000,000 kò lè tó wọn ná. Torí pé nǹkan ti wọ́n jù. Nǹkan ti wọ́n jù epo. Petro 1,500 lónìí. Ṣé yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ní mọ́tò òdìgbé mọ́tò yẹn. Ọyìn tó ní ọ̀kadà gan tí a fi ń ṣiṣẹ́ wọ́n ń kérora. Tó o tí a bá tó àfowó kún owó àwọn òṣìṣẹ́ gbogbo nǹkan yóò tún wá sókè lọ ni aráàlú náà ni ó sì ní lára. Ara ò ní ni wá. Ẹ jọ̀ọ́ kíjọba ó bá ní wo ó ṣe fún wa. Torí pé nígbà tí wọ́n gbogbo àsìkò yìí tí wọ́n ń bẹ̀ wá. Tó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ tán sì àwa láàmú ọbẹ̀ wọ́n. Àwa láàtún máa bẹ̀ wọ́n pé kí wọ́n dákun. Wọ́n sì ń bẹ̀ wá ní ìsìn. Ẹ wo ààrẹ wáńgà náà tó fẹ́ dìbò ó ní a máa gbé wálẹ̀. A máa gbé owó epo wálẹ̀. A gbowó epo wálẹ̀. Ó di 1,500 fún wa lọ́wọ́. Kò sẹ́ni tí ó fẹ́ yóò gbádùn ìjọba yìí. Àwọn kan ó sì tún máa sọ pé ilẹ̀kẹ̀ yẹn ó tiẹ̀ ká fàjá. Ilẹ̀kẹ̀ yẹn ó já dànù. Wọ́n máa pé wọn ò fi wúlọ́ mọ́ ní ìṣèjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ sí ìjọ mẹ́lòmíì. Àwa ti fi sí ní ìtẹ̀wò tí ń fojú wa rí. Bàbá wọn lóye lẹ́ka àlàbí kọ́ lọ́wọ́ ọkọ̀rùn kẹ́ bàbá yẹn. Wọ́n á ní kí n ṣe dandan kó jẹ́ Yorùbá yìí ká jẹ́ Bèrèdè. Ìbá àjẹ́ Fúlàní, ìbá àjẹ́ Kàgbàlì.
0: Kọ́ sá ti
4: ṣèjọba kó da kó tù wá lára. Eléyìí ní ìsìn ìyá ní fi ń jẹ ọmọ Nàìjíríà o. Ẹ kú ètò kò ní bàjẹ́ Nàìjíríà ó dá o.
0: Ẹ ṣeun sá. 0916893 1000. Hello. Hello, Ojúmọ. Láti ọ̀dẹ́jà yìí àti Miriam ẹkú ojúmọ́ mà.
5: Ìjọba o.
0: Ẹ ṣeun.
5: Ìkànsẹ̀rì lásìkò ìdí ààrẹ bí dé báyìí láti ìrìn àjò tán lọ. Àyà bẹ́ẹ̀
0: bí ààrẹ
5: ni láti pàtì kí wọ́n tètè bá wa mójútó báyìí. Kí wọ́n má gbàgbé pé ọ̀rọ̀ ìdílé ṣì wà nílẹ̀ o. Ẹkọ́nọ́mì wa tó fẹ́ẹ́ pẹ́ wọ́n gànà ó ṣì wà nílẹ̀. Àwọn òṣìṣẹ́ náà tún sọ pé tàǹbà dáwọn lóye àwọn àtúnlọ fún
0: ìyanṣẹ́lódì.
5: Àbàdà tá a máa gbọ́ gbogbo orú nǹkan bẹ̀ yìí. Ṣèlú aráàlú ẹni pé kan jọ tó ń bá wa tó orílẹ̀-èdè Nàìjíríà láàdẹ fún wọn ṣe.
0: Ẹ ṣeun máa ti bí wọn. Adéọlá Adésanya, àwọn náà kí wa ní okolo. Wọ́n ní God bless me, God bless Nigeria. Amen.
6: Hello.
0: Eko legbe radio yin.
6: O ti kuro.
0: Okay.
6: Hello.
0: An do yin sir.
6: Eh, e ti e so so nta ti ayanan na ye. Doctor, se so pe ni ba igbadọ to san eyan. Inu mi dun gan ko da nse mi mo npa tewo. Oju emi ti mo ti so Afolabi loko mi o to jade ni mi.
0: Lati
6: owo osise eni o fara mo ngba temi wa ni making pass ni mo nka mo de le so ngba yen ta ko se se ba ti ko wo ko ni ni mi se a se nkan ki gbogbo e da mi so e ku
0: eshun sir 0916893100 e ipo yen ti re 0915333489 hello.
7: Hello.
0: Yes, sir. Eko jumo, sir.
7: Ọ̀gbẹ́ni Adé Olúkayọ̀dé náà ni ọ.
0: Yes, sir.
7: Ṣé ẹ rí ní ti epo rọ̀bì wa company crude oil? Oyé oyé ọ̀pọ̀lọpọ̀. Ṣé ẹ rí ń gbà àwọn ológun àti Buhari tó lọ yìí? Wọ́n ti fi àwọn epo ìsọ àwọn ẹ̀ẹ̀kan ga epo tó ń gbọ́n yẹn. Wọ́n ti fi yá owó. Àwọn contractors, àwọn investors ló dẹ̀ wà tán wá ya tó rà ṣẹ́pọ̀n là wọ́n wá ya. Ìgbà tó ti yà fún agreement ti wà àjọṣọ́ ti wà ìgbà báyìí lẹ máa lò dà. Ó níye tó máa fún orílẹ̀-èdè. Iye tí ó máa tó sọ́wọ́ ìjọba orílẹ̀-èdè yẹn ló máa ń gbé ètò ìṣúná wálé lórí. Dangote ò fi ìpè ń gbà yẹn. Àwọn refinery tí wa náà kò ṣiṣẹ́ káni refinery wa ṣiṣẹ́ a ti ní kànga epo rọ̀bì tán máa yọ lẹ̀ sọ pé ìyẹn máa ṣe refinery wa but náà ti refinery wa ò ti ṣiṣẹ́ àwọn investors sí wa wọ́n tà á so báwo lè fẹ́ rọrùn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so káyìnbọ̀dì kan máa kàn rò pé wa epo iye báyìí ní iye kò rọrùn bẹ́ẹ̀ àwọn investors ló wà bẹ́ẹ̀ wọ́n ní iye tó ń ṣiṣẹ́ orílẹ̀-èdè ni. So problem ta ni niyan Ọlọrun ko ṣanu wa o de ti yawo o de di 2030 ko to deal so Ọlọrun ko gba wa ni
0: ba se ba di 2030 de be se so yi bayi loro kan sugar ja e karo sir
8: hello karo
0: yes sir
8: hello
0: an gbo yin ketekete o
8: hello
0: an lo hello ibi tẹ wa yẹn gan kefti die hello
7: hello hello
0: yes sir e ku legbe radio yin yi
7: ala ni ko ta muloko
0: lati amuloko
7: abẹ ni
0: an gbo yin ketekete
7: hello ni joba je o
0: amen
7: a ki awon baba wa ọlọrun ja ri apẹ o
0: amen se
7: o o ti so ni dada ti o ni lale bi je kí wọ́n fowó kó owó òṣìṣẹ́ òun kọ́ torúta ogun tí ń ga nìyí torúta ní. Ẹ pé ìjọba ti tọ́ ẹ̀ka ṣe àwọn òṣìṣẹ́ náà ní bẹ̀rẹ̀ fún ẹ̀fọwó bíkọ́ kò sí bí ẹ gbé ń fowó kú owó òṣìṣẹ́ ní Nàìjíríà gbogbo nǹkan ni ọ̀wọ̀n sí gbogbo láti nàbẹ́. Nígbà táwọn àjọba tó lọ ṣe kí owó òṣìṣẹ́ ní bíbá nǹkan náà jẹ́ ní 1983-1982 èló ní òṣìṣẹ́ ìjọba ń gbà ó bá ṣe ọ̀rọ̀ ńgbà bó ṣe ń pọ̀ sí ní ìsìn ìtẹ́wọ́ olówó òṣìṣẹ́ bẹ́ẹ̀ lára ni àwọn èèyàn ẹgbẹ́ àbá sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn àti ẹgbẹ́ sọ pé ìbọn wọ̀n sí àbáníkọ́ wọ́n sí lélo lóṣìṣẹ́ tàbá ní kó kẹ́kọ̀ọ́ kí ìbọn wọ́n sí àwọn tí ò ṣiṣẹ́ lábẹ́ ìjọba fẹ́ pé orí òru ẹnu ò jẹ́ àwọn tí ó kò bá àwọn ni wọ́n pọ̀ jù
9: ose Nigeria wo to ita kenu dogoro won Nigeria o ni to le ti bo se fun ma ni bo ni ko se po so ke je ko ka owo ki bo fowo ko se o se do sa a ko ba ne fara lu ko le je o fe fa won ti anje o se ijoba o ko de ko da ru ala re soro
0: e seun sir lati amuloko okay hello
10: hello
0: e ku oju mama
10: hello e ka ro
0: e ka ro ma
10: I'm going to go to the NLC. Igba ti a n gba 30,000 naira 30,000 yen wo se nkan unlike isin to je 70,000 naira gan eyan kan individual ko to no abile je en to ba ni family so mo fe ro un ko kan jo ki federal government ni Mr. President ba je ki price control to ni effect ni Nigeria mo so pe o ma help wa gan open market kan me ki economy wa je ko help matters rara fun wa
0: e se ko ma Ade Damola Okunlola, beautiful morning to okay Jamu. Hello.
11: Hello, sir. Ma kojima.
0: Ojuma layo sir.
11: Uruko temi Ade lati yua ni ba. Mo kida di Ade oni ba. Afe fuwa.
0: Yes sir.
11: Eri ibati mo gbo pe won daje o kidnapper fun awon kan ni Edo Sese nu mi lu gan. Ṣugbọn nigba ti mo wa ka uruko awon ti won daje mo fe bi daddy ni Ade ni lu yin ba because agbalagba won ti juwa dada. Won le juwa lomo. O da bi pe awa ni south yi awon yan so pe awa ko la pe a le pe da pe a mo ni pa pe a nso mo le bi yi pe a kan aya lu ile ni to ni mo nso ni edo te nso yi ibe ni awon terrorist kan ti wa ti governor ti kan se ti governor lo ti kanu lo ndo bale bi baby ni number 1 odo wa ni bi bayi o ma awon terrorist kan wa bon kidnap ayan kan lori re ti kan be ore eyan mi mo be awon se ti swap awon to no arrest nigba ti mo wa woruko awon yen lana olotu mo wa ni pe gbogbo oruko awon ti won ti do kodo pa bayi o wa lati south egbe gbogbo terrorist o da won la mun ni edo se won ori kokan mu lara won abi ki lo se wa ni south yi ki lo awon lori wo la ni seru ni wa ni awon kan se gbe sata lo anu won se ni je se ka oruko awon ti kon lo pa yi mi lo ni terrorist mo ti gbogbo se abi ti won ni edo mi mo le se mo le ka gbo won ori kokan mu lara won south o lo lori ko ni baje fun yin
0: Beautiful morning to you in the studio. It is good to hear that our president is back in Nigeria. We hope he will give ears and attend to the cry of Nigerians now that he is back. People are going through a lot of hardship under this administration. We hope it will make life easier for us. Thank you. Ijolo kan nigba ti are de lati France ojo wo ni a to fe bo ni oko eru alawo funfun e ku eto gangan gangan eja lole samu ti de in kan threaten life men lataro doctor oni ese olobe ese
2: o se gan
0: eyin na ese on popo olorun ja mo ri yin ba
2: ese
0: la se dumare eni kankan te fe fi kun ka to mo lo
2: mo kan fe so fun awon omo orilede Nigeria asiko ti to nsin ti ama take decision e laju yin sile dada e wo awon eyan te fe dibo fun ko je awon eyan ton ma wulo fun ilu ni se awon eyan to je pe o digba te ba sun kankan to da yin lohun ke o je o digba te ba ke kan to gbo e wo won dada ke to dibo fun won
0: to
2: e se o
0: oniyan se olobe se eyin te ba fife je e ko ibinu Nigeria o da yodo gbagbo kan si o nígbà tó bá dá tó dò tó àtẹyìn àtàwà wọn ní fẹnikẹni ni wọn ṣàwátì adédàmọlá olóyèdè ọmọ bàbá olómi ìlókọ tèmi jẹ títí ọlá tẹpàdé àwọn akẹkẹgbẹwà mi mo fi yín sọwọ ọlọrun eré kàńkà lọdẹ kó wá wá.
12: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

lásán o akojọpọ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ yín láti ìkànnì kànga gbọ́n mọ̀gbẹ́ wells radio 89.3 fm ti àkalẹ̀ sí òpópónà láàfin avenue olúyọ̀lé estate ìbàdàn oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà ààrẹ tinubu ti ṣe ìkódànù ohun tó ní í ṣe pẹ̀lú ìkọminú lórí ọ̀rọ̀ ìlera rẹ̀ wípé kò báyìí lára òun le òun sì ti ṣetán láti padà sí ẹnu iṣẹ́ wàyí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan inec wọn ó bẹ̀rẹ̀ sí pín káàdì ìdìbò alálòpẹ́ tuntun pvc ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá obìnrin àkọ́kọ́ tó di olórí ìjọba ìlú morocco ló ti jẹ́jẹ́ láti ṣalábàpàdé ìrètí àwọn aráàlú ikọ̀ ológun ti orílẹ̀-èdè amẹ́ríkà léwájú wọn náà ti gbéra kúrò nílùú iraq nínú ìròyìn eré ìdárayá lágbàáyé àjọ eléré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tilẹ̀ adúláwọ̀ caf náà ti gbé ìkọmẹ́nà tuntun sókè lórí àwọn olùgbàlejò fún ìdíje ife ẹ̀yẹ orílẹ̀-èdè adúláwọ̀ ẹ̀yàn afcon fún tọdún 2027 ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ bọ́lá tinubu ti ṣe ìkódànù ìkọmẹ́nú tó rọ̀ mọ́ ìlera àgọ́ ara rẹ̀ ó tọ́ka sí wípé kò báyìí lára ọ̀tá le àti wípé kò lára òun le ó tún wá wípé òun ti ṣetán láti padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn tí òun ti gúnlẹ̀ padà sí orílẹ̀-èdè nàìjíríà láti ibi ìsinmi ẹnu iṣẹ́ eléyìí tó ṣe lọ sílùú yúróòpù ààrẹ ṣe ìkéde náà lónìí ní àkókò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tó gúnlẹ̀ sílùú èkó lẹ́yìn ìsinmi rẹ̀ tó lọ ṣe nílùú faransé bó ti dé ó ní amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ orí ayélujára ẹni tí í ṣe olùṣègùn dáadáa ló ti fọ̀rọ̀ léde ní ojú òpó x gómìnà ìpínlẹ̀ èkó ẹni tí í ṣe babájídé sanwóolu tó fi mọ alūkkóró ilé aṣojú-ṣòfin tajudeen abbas igbákejì olórí tó jẹ́ aṣíwájú ilé aṣòfin àgbà jibrin parao olórí òṣìṣẹ́ ààrẹ fẹmi gbàjàbí àmìlà tó fi mọ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú ibrahim masari ó ní wọn lọ kí ààrẹ káàbọ̀ láti gbà wọn padà sí ilé ní báyìí wọn ń retí kí ààrẹ yọjú síbi ààfin eré orí ìtàgé eléyìí tó jẹ ní ìbú ọlá fún abiola tí ó wáyé ní gbọ̀ngàn wọlé sọyìnká ní ìgànmú ìpínlẹ̀ èkó ní ọ̀la òde yìí ọjọ́ kìíní oṣù kẹwàá ti àyájọ́ ọjọ́ òmìnira wa tẹ́ ẹ bá gbàgbé ẹ ó rántí wípé ààrẹ gbéra kúrò nílùú àbújá ní 30 inú oṣù kẹjọ fún ìsinmi èyí tí wọ́n pè ní ìsinmi oníṣẹ́ láti lọ lo ọ̀sẹ̀ kan gbáko nílùú london kó tó di wípé wọ́n kọjá lọ sílùú paris ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń ṣètò láti gbé iléeṣẹ́ tó ń ṣẹ̀dá nípa ọgbọ́n àtinúdá eléyìí tó ń ròkè ní nàìjíríà sọ di olùdásí ńláńlá sí ti àfojúsùn orílẹ̀-èdè yìí nípa ọrọ̀ ajé tírílíọ̀nù kan owó ilẹ̀ òkèrè dọ́là láti ṣe àṣeyọrí lórí àfojúsùn náà ìjọba ti wí pé àwọn àlàkalẹ̀ àti àgbéṣe tuntun ti ń lọ lábẹ́nú láti bá mú àyípadà bá ipa nàìjíríà lágbàáyé nínú orin kíkọ eré orí ìtàgé àti ti eré àgbéléwò tó fi mọ aṣọ àti ìṣaralóge pẹ̀lú àṣà wọn sọ di ìdókòwò ohun tí wọn ó mọ kó ránṣẹ́ sílẹ̀ òkèrè tó ń ti àǹfààní iṣẹ́ alákòóso fún ọ̀rọ̀ iléeṣẹ́ ìṣòwò àti ìdókòwò ẹni tí í ṣe ọ̀mọ̀wé jùmọ̀kẹ́ odùwọlé ó ṣàfihàn ọ̀rọ̀ lánàá òde yìí wípé ìjọba yóò lo àkókò ìgbàlejò ètò kánẹ́ẹ̀sì òpin ọ̀sẹ̀ fún tọdún 2026 láti fikún ìṣúná fún ìṣòwò ọgbọ́n àtinúdá àti láti bá àsomọ́pọ̀ máwọn afowódókòwò àti ọjà àgbáyé odùwọlé sọ̀rọ̀ náà ní ilé ìlú tó wà nílùú àbújá ṣáájú ayẹyẹ ọ̀hún eléyìí tí ó wáyé ní 5-8 nínú oṣù kọkànlá àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan inec ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ó bẹ̀rẹ̀ sí pín káàdì ìdìbò alálòpẹ́ tuntun ní ìdìbò tòró àwọn iléeṣẹ́ wọn lágbègbè ìjọba àbílẹ̀ 23 ní ìpínlẹ̀ yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ẹtì jimoh ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2026
alakoso fun oro eto odibo re ki ti gun ipinle oyo eni ti se odogun aderiran tela olose kede na lori bi eto ohun o ti ma waye lojo ojumo bere lati nkan bi ago mesan owuro titi wo ago meta osan ayafi ojo osinmi lopin ose nikan ati akoko osinmi gbogbogbo eleyi ti won ba fun ilu nina ate jade tan wa filede loni nibe nete lati salaye oro lori gbigba kaadi dibo alolope ohun ati bi won ti se abi ati bo si je wipe ene to ba ni o na ni won ma file lowo ti ko ni si anbare ni igba o wa ro awon ara ilu ati awon toro kan lati fowo suwopo pelu ajo na lati ri daju pe ko wa awon gba kaadi dibo alolope won Aba ilu Morocco Mohamed Kefotinya olori Marrakesh eni ti se Fatima Ezra gegebi olori akoko ti ijoba lobirin leyin ti egbe oselu re ti jawe olubori ninu eto dibo asofin ni ose to lo gegebi akojopo iroyin egbe oselu Palm lo jawe olubori ti won si mu aye ijoko 87 ninu aye ijoko 95 niye nile asoju sofin pelu ibo 29 eleyi ti won fi lewaju awon ti won jo dije dopo igbimo oba won foro lede lori bi oba Mohammed ti gbe ise fun eni 50 odun ohun lati se idasile ijoba tuntun Fatima Ezra ohun o ni obirin akoko lati je olori ilu Marrakesh o jawe olubori sipo na lodun 2009 ko to tun padanu epo ohun lodun mefa leyin re o tun wa tun gbe pada lodun 2021 leyin opolopo odun to le ni odun mewa igbimo isokan awon ologun ti America lewaju won fopin si ise won nilu Iraq leyin ti won ti se na lowo ninu dido lo rilede ohun lowo awon ajagun jihad igbera kuro won patapata ni agbegbe ohun ni won seto ko waye loni te ba gbagbe eran ti pe igbimo aparapo awon omo ologun oni won ko lo silu Iraq ati Syria lodun 2014 lati lo jagun awon iko lu Islam eyi ti won fi gba agbegbe nla ton ti opolopo ipaniyan ati wahala orisirisi to waye nbe won segun awon iko na ni Iraq lodun 2017 ton ti nilu Syria lodun 2019 sugbon awon ologun na won si duro si oju ogun ohun ijoba Iraq igbagbo wipe ijade kuro awon omo ologun ohun oni yo mu opin de ba wa wi awon jagun jagun ti Tehran nti leyin eyi ti awon lo anfani ohun lati fi se idimu ohun ijagun olori ijoba Iraq Ali Al-Saidi o ti wa kede wipe ola ode yi ojo kini osu kewa leyin ti awon ajagun ohun ba ti jade kuro tan oni o je ojo idaduro lominira asara eni olori ijoba ile gesi Handi Boham lo ti gbeja eto ijoba lati ise atunse si owo ifeyinti orilede na lati ba se ranwo nipa atunse isuna eto toju awon to nilo toju lawujo nilo England Boham soro lori bi aba na bi o ti se bere si ni mule lati nu osu kerin odun 2030 to se n foju so na ti se ranwo fa awon osise feyinti ti won le ma doju ko owo toju eleyi to won gegere olori ijoba ohun salaye bi owo ofeyinti se n roke lododun laarin awon gogo nkan sibe aba ohun awon igun alatako egbe conservative won bo enu atelu ni akotan ninu iroyin ere idaraya lagbaye ajo CAF tun ri sore ere bọọlu alafesegba ile adulawo ti firoyin lede lori ibere eto alafidipo fun idije ife orilede ile adulawo todun 2027 yun AFCON laarin kọminu lori isetan Kenya ati Uganda lati gba ledo fun idije naa pelu Tanzania awon orilede meteta ohun ni won seto wipe ki won jo gba ledo idije kerin ni ogojo ohun lati ojo 19 osu kefa si ojo 17 osu keje odun 2027 sugbon ikominu lori igbongan isere eleyi ti won ko ebe ti awon ti o dije yo mo de si eto orinna ati awon nkan mi ni royin gbe wipe o mu ajo CAF gbero orun ki won tun gbeyewo pelu ona miran to sese ko je ona abayo gege bi iroyin Le Monde French se gbe ajo CAF kan si Morocco
ati South Africa to fi mo Algeria lati gbarade pe o sese ki won gbadedo idije na ba won orilede meteta akoko ti la orun ile adulawo ba kuna lati pari on to ye saaju gbede ki ojo ti won fun won de be Ivory Coast ati Egypt na wa lara won to sese ki won gbeyewo nipa re ewe asiwaju ajo CAF Patrice Motsepe o ti kede wipe ko si aye pada kankan lori eto gbadejo na

Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Bọ́lá Tinubu ti ṣèkó dànù ìkọminú tó rọ̀ mọ́ ìlera àgọ́ ara rẹ̀. Ó tọ́ka sí wípé kókó kò báyìí lára òun le àti wípé òun ti ṣetán láti padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn tó ń ti gúnlẹ̀ padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti ibi ìsinmi iṣẹ́ tó ṣe lọ sílùú Europe. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí pín káàdì ìdìbò alálòpẹ́ tuntun ní tìbútòrò àwọn iléeṣẹ́ wọn lágbègbè ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ yìí bẹ̀rẹ̀ látọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ 9 oṣù kẹwàá ọdún 2026. Ọba ìlú Morocco Mohammed ó ti yan olórí ìjọba Marrakesh Fatima Exera gẹ́gẹ́ bí olórí ìjọba lóbìnrin àkọ́kọ́ lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò aṣòfin lọ́sẹ̀ tó lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lé níbi ọdún mẹ́wàá, ìgbìmọ̀ ìṣọ̀kan àwọn ológun ti Amẹ́ríkà léwájú wọn fòpin sí iṣẹ́ wọn ní Iraq lẹ́yìn ìtàn ti ṣèrànlọ́wọ́ nínú dídòòlà orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́ àwọn ajagun jihad. Ìròyìn jáde wípé àjọ CAF tó ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ adúláwọ̀ ń bẹ̀rẹ̀ ètò aláfidípò fún ìdíje ìfẹ́ẹ̀yẹ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tọdún 2027 yan AFCON láàrin ìkọluminú nípa ìṣetán Kenya àti Uganda láti gbàlejò fún ìdíje náà pẹ̀lú Tanzania. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé wa www.wellsradio893.com. Tẹ́ ẹ bá láwọn ìròyìn tó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀, ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 09168932000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.

0: mi dùn púpọ̀ nítorí pé Elédùà tó jẹ́ ká rí ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹsàn-án ọdún 2026. Ìrìnàjò oṣù kẹsàn-án yìí ó kà sí àrá. We've experienced the good, the bad, the ugly. So ti yẹ yín nínú oṣù yìí. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀ ìjì ló ti jà àti ilẹ̀ ti fi mu, ṣùgbọ́n nínú òfin nínú ọ̀la. Ọmọ pandora wa ń dàgbà, ọpẹ́ ni Felédùmarè. Bàbá mi àjíkì àjíkì àjíkẹ̀ àtòbọ̀. Bàbá mi àtògbangba sùn lọ́yẹ́ Ọlọ́run àwọn Ọlọ́run. Òun ló fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé, wà láàyè, wà láàyè wà. Ìlè mọ́ dúpẹ́ nítorí pé ọ̀tọ̀ ni kíyàn wà láyé, ọ̀tọ̀ ni kíyàn wà láàyè, ọ̀tọ̀ ni kíyàn tó wà láàyè tó yẹ kó wà. Ẹ̀yọ̀ gbogbo wa ronú jinlẹ̀. A rí pé ọ̀rọ̀ wa tọpẹ́, àbọ̀rọ̀ yín ò tọpẹ́ ni.
1: Ó
0: tọpẹ́ òjọ̀ pẹ́ lọ. Ó tó kọ̀ mi. Àsìsó ti yẹ yín. Ó tó kọ̀ mi. Ó tọpẹ́. Lórúkọ Elédùmarè ni mo fi kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ohun obìnrin lórí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì tí èèyàn mílíọ̀nù méjì tó sì tún lé and still counting tó bá ń gbọ́ kẹmọ̀ pé kò kéré rárá. Èmi a máa sọ pé ṣe rí iṣẹ́ pé ká gbóhùn sáfẹ́fẹ́ lọ́nà ayọ̀ lọ́nà eré. Ọlọ́run fi ran wa ní kànnì kànga gbọ́mọ̀gbẹ́ ni. Ẹ mọ̀ wulẹ̀ yìí kú bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ohun obìnrin lẹ́ẹ̀kan sí i. Bẹ́ẹ̀ kú ti mọ̀ àti pé fún àǹfààní àwọn tíṣẹ̀ ń gbọ́ ètò yìí lákọ̀ọ́kọ́ rú ẹ̀, ẹ lè mọ̀ wọ́n pé ètò àwọn obìnrin rèé kò kàn mí. Èmi a máa sọ fún yín pé ẹ mọ̀ yìí kú bẹ́ẹ̀ dàtísù ṣe. Don't touch the dial nítorí pé ètò ohun obìnrin a gbé kalẹ̀ fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ sókè ní gbogbo ibi ni o. Àwọn a máa sọ pé obìnrin mi kò kú mọ bí ti lọ láàrin ìlú. Wọ́n bá ní pé ọ̀rọ̀ ajé èló náà ń ta epo báyìí dá lákan epo obìnrin mi ò mọ̀. Kò ṣe lórí ètò yìí torí pé bóbìnrin bá ń gbọ́ ètò yìí dáadáa. Bóbá wa ti ń lọ la mọ́ ń ja yín sí. I won't sleep, we no dey sleep. No darling, àmọ́ fimú fílẹ̀ káàkiri ni. Ṣé wá rí lórí ètò lẹ́ni a ní àlejò. Àlejò wa wọ́n bá wa sọ one or two things. A jọ pẹ̀kẹ́lu ọ̀rọ̀ kan eléyìí tí ń jàràn ìràn nípa ìfètò sọmọ bíbí lọ́kùnrin àti lóbìnrin. Nítorí pé àtẹ̀jíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì òun ni mo gbà láàrin ọ̀sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀ yìí lórí ìfètò sí ọmọ bíbí àtọkùnrin àtobìnrin bàbá léle ìyá léle. Ẹ tètè wá nǹkan fìdílé kẹ jókòó nítorí pé ohun tá a fẹ́ ṣe lénìí a fẹ́ kọ́gbọ́n. Ẹ sì tún ní àǹfààní láti bi àlejò wa ní ìbéèrè nígbà tó bá tó àsìkò. Ṣùgbọ́n kó tó di pé a kọnu agbọn bẹ̀hùn ẹ jẹ́ ń dákọ̀ mí kí n fún àwọn akẹgbẹ́ mi láyè láti kí ẹ̀yin ara lé. Ó kọ tèmi ò yípadà o, tèmi tọpẹ́ akin kò lé ẹ̀. Aya akin ló ń kí yín káàbọ̀ sórí ètò ohun obìnrin queen mother. Sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ bá ti fẹ́ ráró àwọn aṣọ báyìí, mo ti ní ẹ̀mọ́ rántí mi nínú ìjọba yín. Kémi náà tiẹ̀ kí n tiẹ̀ ẹ ṣàánú mi queen mother.
1: Ajé Kristi
0: ẹ̀wọ̀n ajé Kristi
1: náà. English lẹ máa ń wọ Yorùbá.
0: Mo máa ń wo eléyìí queen mother. Yorùbá
1: ni eléyìí.
0: Ẹ ṣàánú mi ajé Kristi náà òun tiẹ̀ tún gbé fìlà ni. Ó gbé
1: ayé aṣe ń tóní tilé tilé.
0: Ó ti ajá queen mother ẹ bá ń kí àwọn ará lé.
1: Ẹ kàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tí atẹ́gùn ètò yìí ń fẹ́ sí ní ọ̀sán yìí. Ohun obìnrin ni ètò àtúntìdé gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ farabalẹ̀ jókòó kẹ jẹ́ ká jọ ṣètò ní ọ̀sán tòní. Orúkọ tèmi ni Elúdípò Olúwakẹ́mi queen mother. Ẹ já jọ ṣe o.
0: Ó yà o, ajé
2: ẹ káàbọ̀ sórí ètò yẹn tó wa gbogbo ẹ̀yin ara lé ohun obìnrin lè tò ètò lóhun obìnrin. Ajé ní kẹ fún mi lọ́la ìjà olórúkọ tèmi gbogbo èèyàn mọ̀ mi sí ajé Kristi. Ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kẹjẹ kájọ jẹ ìgbàládùn ètò yìí ẹ gbádùn ẹ lónìí.
0: Ó dà ajé Kristi sórí fìlà tó dẹ ó tọkùnrin àbí tó bẹ.
2: Mo rán ni déédé gẹ̀rẹ́ sí orí mi
0: ni.
2: Tó bá fẹ́ kánrán fún ọ ni kò wí kàn sọ. Ètò ìfiran gèlè tó fi ra gèlè ìnáwó ọgbọ́n là ń dá sí.
0: Ọgbọ́n ni
2: gèlè owó gèlè ń lọ fà.
0: A bá
2: ti ra wẹ́ẹ̀kan.
0: Ó tó mọ̀ ni ọgbọ́n mi ìtúre ọgbọ́n plenty.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dà bí mo ti sọ lẹ́ẹ̀kan nígbà tí mò ń kí yín káàbọ̀ sórí ètò. Mo ní láàrin ọ̀sẹ̀ tó kọjá àtẹ̀jíṣẹ́ méjì òun ni mo náà fi ṣọwọ́ sí mi. Èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni lórí ìfètò sọmọ bíbí won wa so pe e dakun eyin igbimo won obirin e saanu wa tori olohun ki wa la fe se soro yi oro na ti wa bi pe ka pe dokita eyin o tori pe a le da so lori eto leni awokan so ta ba mo gege bi obirin imo nda ta ba fe so awon oro baun ka pe eni to mo npa re to mo kunkun dun ibere oro eyin o ba ti soro yi dokita wa won ni pe wonu kulu sugbon e je nkoko na nbe na sita fun awon ara le kan gbo isele to sele si awon arabirin yi ta ba tin gbo to gugu e papo ka jo to ati mo npe ifito somo bibi ni jebe ile ibo a mo pe ni family planning
1: get together
0: get don pe pin moda ife leva e mo pe dada o ti e ti daba inu mi ti e dun pe awon to mo pe dada nbe on be nkale leni arabirin alakoko o kan si wa o ni pe ayakin nkan bayi ma lo sele sohun o ni igba to hun bi alakoko ohun o se ifeto somo bibi ohun si to ma bi ohun ohun ni okan lati fi aye sile laarin omo aye o kere ju odun meta meta ko wa laarin omo to hun ba ma bi sugbon igba to hun bi okoko bi akobi re ohun o se ifeto somo bibi igba ti ohun atoko re sina tu sere o ba ti di pe leyin odun kan tepon oyun ba tu dure lara ohun leyin igba ti ohun si bi omo elekeji tan ohun lo se ifeto somo bibi igba to ohun se fun bi ose bi mefa o ni pe kini ara ohun ori bi gba pe igba to ohun se tan ose mefa lo ohun fi yo ipon to si jade daada se mo pe a mo nda so ni pe o n jade non stop lera lera won wa pada lo si ile ile iwosan no ba ni pe akoko bo lara mu o ni leyin igba won yo eleyi ti won se fohun won fohun ni mi ohun sa ti lo nitori ijoba akoko olohun ti lo to orisirisi awon ona ifeto somo bibi bi meta ototo to je pe ko bo ohun lara mu bi ko sa ma sise lord lara tohun ni ohun si ra won ore ohun to se pe awon orisirise leyi ti ohun lo yi o ba won lara won ba won lara mu awon o si ni wahala o si o n je ko ye wa n pe to aro ohun si ni yi pe to ma pe yan ni are elede to ti ye yin mo ba je pe mo kan ni mo ma kan bayi te pon yo duro ohun si so fun oko ohun pe dakun tori olohun o se je adogbon si ogbon o wa lohun le da si o ni pe ohun atoko ohun lo si lori dokita lo si ile iwosan pada nigba ta won ti lo try gbogbo awon different methods ti ko sise fun ohun oko awon dokita wa so fun oko ohun pe to tolokunrin na nbe pe ti o ba ba iyawo lara mu igba te ti pinu pe bi momo tolokunrin na nbe se wule lo eleyi ti okunrin mo nlo that is to say ifeto somo bibi ti okunrin arakunrin arabirin yi ba ni oko ohun yari pe ati gbo ilu ebo la tin gbo pokunrin nse okunrin ohun se ni apa bi o wa ni poro yi o ti daja le laarin oko ohun ati ohun gan pe kini ko ohun se arabirin alakoko lo oko fi atejise yen ranse si wa elekeji eleyi ti e se fanran ni to fi ranse eyin o o fi ranse mo si tu wo mo tu lo wo pe ki wa lo de ki lo se to be ki lo sele gangan eleyi obirin na ni arabirin yi o si je eleto imo ijile ti esegun oyinbo nurse ni so ti ye yin o lohun lo school of nurse daada ohun mo nipa pe baba fe ti e fe se o ti ye yin ba ko se eni to je pe ko mo nipa family planning ka jo to papo sugbon o ni pe nigba to ohun bi alakoko ati elekeji ohun lo se ifito somo bibi pe to ohun o fe mo bi momo o wa lati gba to ohun ti se o daruko re sugbon ko mo dabi pe a se polowo ofe abi kankan a le da ko re o nigba to ohun se leyi to ohun se yi ati gba ohun ni ohun o ti sanra mo o wa di pe ohun ru ohun to ohun je nurse ohun kokoro bi a nkan mi lo se ohun koda o fi fanran gba ti ko to di pe ohun se ati gba to se bo ti ri lara re lo wa di pe o lohun gege bi nurse to ohun si mo ni pe ohun ti ri awon okunrin obirin egbe to pe awon gan ti se feyan to pe won ni wahala ninu pe won se ifoto somo bibi sugbon bo tin se ohun lara bayi bo won o gbadun ara ohun koda in to nse ise to se lodi laro hun o ti je ko hun mo te le lo bi ise mo ohun ti de ni tin joko sile tori pe ohun ohun le duro pupo bo hun ba duro oyi ni bo hun ba sise alagbara bayi bi ko mo re ohun ni gbogbo igba o wa ni pe eyin igbimo ohun obirin obirin na ni wa e ja jo so ki wa lo hun fe se gangan se ti ri pe ototo lorin o wa da si pe in to sele se awon labirin yi o papo lo je ka wo pe ah o to ka so eleyi lori eto leni a si ti wa pe dokita onimo jile ninu e eyin o ton ma ti de won ba wa so die nipa eyin ara le ese leto lati bi won ni ibere kokan sugbon ni ti arabirin yi alakoko ile ti mo ko na nbe to so pe oko ohun olohun o le se ti okun tolokunrin de yen ifeto somo bibi olokunrin de to si ti fa ija laarin loko laya igbimo mo je o baje ni wa ni ori eto yi be si ni e mo gbagbe pe ikan ni molebi akoko o la je ni ipinle ta wa yi bi molebi o si se wa ni alafia o lo je wa logun ki la fe se aro wa wo la fe pa fun arabirin yi ati oko re kidile mo ba daru ko to di pe a bere ti e si ni ma tu oro ifitosomo bibi ipale le sese enu agba ni olobi ti ngbo queen mother e je nbe latodo yin beyin na ba si fe gba arabirin yin niyanju ko to di pe a bere si ni soro nipa ifitosomo bibi e le pe wa wole o e le pe sori number yi 0916893 1000 0916893 1000 tabi 0915333483 0915333483 tabi 0911 eyan sha ti te 3 lona merin that is to say 3333893 arabirin alakoko queen mother kini ko se gege bi agba
1: ka san lekan si eyin olugbo wa gege bi oro ifeto somo bibi tori agudo so lati ibi to ti bere ko ba le ni oye fun awon ti won gbo ifeto somo bibi ko n se ifi opin si omo bibi ifi eto si omo bibi o ni wipe ka fi aye sile laarin omo kan si ekeji ki oko ati iyawo ki won le jo gbadun ara won ki won si le toju awon omo ti won ba bi bo ti to ati bo ti ye ti a ba soro nipa ifeto somo bibi iye igba to ba wu oko ati aya ti won ti jo fi ohun se okan fun wipe a fe fi aye sile laarin omo kan si ekeji o ni won le se ifeto somo bibi si a le ra won to je pe won ma so yi pe laarin odun kan ti awon bi omo ni awon o fe bi mo le omo yen a le ri elomi to je pe won ma se pe omo akoko ta won bi yi o ma padun marun ka won to bi imi le iyen ni pe awon mejeji jo pinu ninu okan won wipe awon fe fi aye sile laarin omo kan si ekeji ifeto somo bibi wa je ohun ti okunrin le se ti obirin le se nitori pe gege bi oro eni te so yen ese kerakunrin yen so pe oke okun lohun mo ti okunrin ti ma nse ifeto somo bibi ohun ti mo fe je ki awon ti won gba mi losan yi ki won mo oni wipe ifeto somo bibi ti okunrin wa to obirin de wa ni igba ti obirin ba de ti se ifeto somo bibi ko ni lo ki okunrin se ifeto somo bibi eyan kan laarin awon mejeji ni won gbudo se ifeto somo bibi nitori wipe idi ti won fi nse ifeto somo bibi oni wipe ki ato okunrin ko ma pade eyin obirin ti eyan kan ninu awon mejeji ba de ti lo nkan kan lati dena ipade awon ohun ta daruko yi o ti di dandan wipe ni won igba ti won ba se ifeto somo bibi yen ko ni si ewu laarin awon mejeji nipa orisirisi awon nkan ti o wa ropo mo oro ifeto somo bibi orisirisi ni ifeto somo bibi a ni orisirisi papa julo awon ti aye ode oni tori pe traditional method wa ti igbalode o wa awon ile ti a de n lo lowo lowo bayi to je ti igbalode ona wa ti a ba wa fe se awon ifeto somo bibi ohun kan to se pataki oni wipe ka ri wipe a lo si ile iwosan nibi ti won ti kose ti won mo se eje kin so ni ori eto eni osan yi wipe ki se gbogbo awon ile iwosan ni won mo oju le ja ifeto somo bibi nitori pe baba lo si ile eko school of nursing won to man se ifeto somo bibi bi special training ni e lo bere lowo won ko nse pe a lo school of nursing a man lo school of family planning lo to ni be ni fun ifeto somo bibi iyen ni pe awon to je pe dokita gan ti won lo se medicine one man she training family planning lo to ni to ba ti le je pe ibi agbon ti won fe yan layo yen ki se gbogbo dokita lo le se ifeto somo bibi sugbon opolopo wa a o ni imode be wi pe special training ni family planning one man ko won lo to ni nitori idi eyi eni to ba fe se ifeto somo bibi o gudo lo si ibi ti won ti kose mose ti won mo nipe nitori pe ko to di pe a se ifeto somo bibi ele ikeyi ti o wu wa lokan wa fun wa agudo lo si ilewosan ku won ye wa wo o ni awon ayewo ti o se pataki ti agudo ye eni to ba fe se ifeto somo bibi
0: o ye okunrin le ye wo abobirin
1: atokunrin atobirin ni won ma eni to ba fe se ifeto somo bibi nitori pe awon nkan kan wa to je pe to ba wa lara wa a ni le se awon ifeto somo bibi kan iru eni ton so pe ohun gba family planning nisin pe ohun ru taba ma bi won lere pe se won se ayewo fini fini tori won gbudo ye won wo latori de atelese lati mo wipe okay o te ba bere si ni gba awon ifeto somo bibi awon kan wa ta ma npe ni hormone to je pe o ma nsise pelu eroja ara wa o de ni bi ara wa gbudo se ri ka to bele ori iru awon ka to se ka to se ifeto somo bibi ele ta nso yi sugbon eni ti o ba wo pe ore mi se emi na fe se bo se sise lara ore yin o le ma sise be lara yin nitori pe awon nkan to nsise lara wa bayi to je pe a le foju lasan ri o wa sugbon gba ton ba se ayewo fun wa won a so fun wa pe nitori bi ara wa se ri a ni le se so nkan to ma nfa niyan nipa ti okunrin okunrin to ba fe se ifeto somo bibi a ni roba idabobo tokunrin a de ni alaso patapata tokunrin so awon ti okunrin le se niyan
0: to e seun pe mother lori arabirin e mo pe e ja ko mo so pe ka se pe ki ile ma daru ka ti oko mu lati be na ko to di pe a mo se ayewo a mo soro bi ati fejo se papo aje christi ki le ma daru ki le arabirin yi se tori pe o so pe oro yi ti fa ija laarin won ati oko won yo kini ko se gangan gege bi obirin ogbon o la le ya ki la le so ki la le ko gangan
2: emi ba ni ki kun mo da kokko mo latori mi to ti bere gege bi agba ni
0: awon ti e sare la wa loye ni da
2: ko se ni tori o won ni ko si bawo ni obo se sori ti idan re abi bawo leyin yo ba ina ki o se sori in to ba mu won ti so pe ifeto somo bibi olokunrin wa ifeto somo bi olobirin wa o de je o ye ko je asoyipo oro bi pe kini okunrin to ba didi nife iyawo e obirin to ba didi nife iyawo e ko nife oko re ko nife ki iyawo ohun ko je irora iyawo na o nife ki oko ko je irora to ba je pe asoyipo ni pe o da afe fi a fe se a fe bi momo o abi a fe da duro fun gba die tori won ti so wu pe ifeto somo bibi on se pe a se mo a fe da duro fun gba die ni to ba tun ya to continue awon kan si wa to je pe ati ibi to je ka fi gigun ni bi to de yi ni asoye po oro gbudo wa o da kini yi o ni ipa ti ko da lara iyawo boya kan to se boya won sayewo pe ewo gan lo bayawo lara mu ewo ni o bayawo lara boya won sayewo yen boya won de se to je pe e mo oro ara wa gege bi obirin o tun ma ni ba se ndagba si o tun ma tun yi pada yin kan kan le yi biri ta pe ni hormonal changes o kan le yi biri to kan ye pe o kan ti wa yi lara e ti ko de si to ba lara mu tabi ko ti e are o ti e de gba rara ni ani oni orisi meji na ti daruko ani toni roba dabo a de ni to je ko won mo so pa to ba je ko ti si so pa yen ni nba awon ba le leru kleleta kuku mo se ti roba dabo
0: oda ti ni won ni oye ti e kini calabrian se ko
2: ko ko yan yi to ba rorun
0: e o ni gbogbo e lohun ti danwo ti o dabi pe ara ohun
2: kini lokunrin
0: okay kokunrin
2: to ro to ba ye pe se emo yin tin ba oku temi ro lokan temi ko le ma ba okunrin leru ni pe bo le se so kini mi pa ko ni do mo ti won pe ko ni ato yo ni do momo boya won fe se e ma je nso ni
0: je mu pe leyi papapa hello e ka san oruko yi ati bi ti e tin pe wa
3: hello ma e ka san ma
0: e ka san san
3: yes ma e pe so ma lati ni garage
0: e se o
3: eh ti lo te to a le wa nu ti fe se koko won na lo se awon gan na ma n pass agere tawon na lo se ko ma je ko birin nikan birin nikan a tin gbogbo kon saba so pe awon ba le na fe lo se ki won je ko won lo se ti yawo ti o ba se to ba lara mu nbe e ma be subo
0: e seun e seun eyin na le fe da sin ta so 0916893 1000 0916893 1000 e je mu pe leyi o hello e ti wole oruko yi ati bi ti e tin pe wa
4: hello wa ku se o
0: e ka san
4: olorun ma so yin o
0: amen
4: Ose ji oye ko le ti to ba je mo be laarin ara won.
2: O da ton jokunrin ni so bayi.
0: E seun. Inu mi dun pe ba okunrin mi ne e ja tun. Sori eh laipe yi mu fe sare gbo agba ipe awon yan ka mo bo tin lo ni o bo tin lokan won tori pe dokita wo to won ma to ba wa soro won mo fe kan ba wa pin ifeto somo bibi okunrin kan ba wa yanan na daada nitori pe okunrin mi bo ba ti gbo pe won lo fe se ifeto somo bibi bayi eru ti mo ba won okunrin mi ki se kere mi
2: ki si se pe won ni le se kini mo
0: ni suru dokita wa ti wa kale awon na ba wa yanan na eyin le fe pe wa o e tun le ni ibere mi nitori pe mo tin soro lowo bayi ni dokita wa wonu kulu fun to losan tun ni e le pe sori number yi 0916893 1000 tabi 0915333489 tabi 0911 3 lona 8 9 3 yo dokita wa ti wa lori ijoko bayi Dr. Azan Olalekan aforo lagba mo feran o kan tori e lo je wa foro lo yin dokita e ka so e ka bo sori eto
5: e ka so le otu
0: e se o e se o ta pe yin te si je wa e se o ko to di pe wo nu kulu a ti n soro awon iriri obirin meji to je pe in to sele si won ri alakoko oru e o lohun se ifeto somo bibi gege bi obirin ngba tohun si se tan ko ba lara mu o wa je pe ipon yo lara re le ni gbogbo opa o ti lo gbogbo orisirisi awon eto won ni ko ba lara mu awon dokita wa so fun pe koko re na se sugbon lo ba di pe okunrin o pe mi o sa ti ye yin eyin ni baba wa pe abi mo ti se ni ibere re kilo de te pe eru ma ba awon okunrin lati se ifeto somo bibi tokunrin papa jule le tan pe ni vasectomy ibi ti mo fe ke ti wole nu e la wa loye kawon yen mo bi tin lo kini an pe ni ifeto somo bi tokunrin ati tobirin tori tokunrin gangan la fe duro le lori eto losan ti ni
5: ka san olotu e ko eto eto yen ni baje
0: amen
5: seri ta ba soro nipa vasectomy vasectomy je surgical procedure to le je pe permanent ohun lo man last
0: titi aye ni
5: titi aye ni idi ni e ti e fi ma ri pe gbogbo okunrin man sa fun
0: to titi aye raya e ni pe kun se ka fami si
5: wa je ka fami
2: ko se tu pada
5: ki se ko kin pada mo tori awon vessel meji kan ni tan wa lati korupon
0: Eba nda.
5: Wọ́n wá láti testate.
0: Lè lo ìbò rẹ̀ tàbí kẹ bá ń dá sọ.
5: Sọ pé àwọn tube yẹn ní vast difference. So tube yẹn la máa disconnect.
0: Àwọn
5: bá lè ṣe máa disconnect ẹ̀ náà ní
1: kọ́
5: máa
1: máa ń gbé okùn tó gbé okùn tó gbé àtọ̀ yẹn ni wọ́n máa so.
5: Lọ sí ẹ̀hún la máa so. Tí a bá dẹ̀ ti so báyẹn, ṣe mọ̀ nǹkan tán ti so. In fact, tán bá ti gé already, tán bá náà fẹ́ padà join yẹn mọ́. Kò lè dàbí nǹkan tí wọn ò tí ìfọwọ́kàn rí.
0: Ṣẹ́rù nìkan ló wà fọkùnrin ni.
5: O nìkan ló wà fún ọkùnrin tó jẹ́ permanent one. Bọ̀ kọ́ndọ̀mù ni ẹlẹ́ẹ̀kejì. Tọkùnrin tún lè lò.
0: Rọ́bà àdáàbòbò.
5: Lọkùnrin
0: tún lè lò. Ó dà ẹjọ́ torí Ọlọ́run. Ní apá ibi tá a wà yìí, gbogbo ọkùnrin pàápàá jùlọ eléyìí tó bá ti láyà lé, tó bá ti di pé a fẹ́ ṣe ìfètòsọ́mọ bíbí. Tọ́mọ ti gbọ́ báyìí ẹ̀rú máa ń bà wọ́n bóyá nítorí alákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ dá kọ̀. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì èmi ò réwu nù bẹ̀.
5: Kò séwu ń bẹ̀ fún ọkùnrin tó bá ti mọ̀ pé òun ti ní nọ́mbà iye ọmọ tóun fẹ́ bí. Ẹlòmíì sì máa wò pé ọmọ mẹ́rin lòun fẹ́ bí tó ń dẹ̀ ti ní ọmọ mẹ́rin tó dẹ̀ rí nǹkan tí ìyàwó òun go through tó dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ wí pé kàkà kẹ́mi ìyàwó òun bọ́. O ti bóyá obìnrin tó ṣe CS fún ẹ̀mẹ́rin tó dẹ̀ mọ̀ yìí pé irú obìnrin bẹ́ẹ̀ kò lè padà ní opportunity láti lè tún gbé oyún mi tó máa bí fúnra ẹ̀ láti lè má jẹ́ kí ẹ̀mí obìnrin náà wà nínú ewu tó dẹ̀ wò pé òun ò ní lọ́kàn láti níyàwó mi.
0: Tí ó sì fẹ́ bímọ mí síta.
5: Tí ó dẹ̀ fẹ́ òun náà níṣẹ́ mọ̀ téèyàn bá ti níyàwó mi. Èyàn ò lè ní orí ọ̀fẹ́ àti bímọ mi. Ọmọ tó bá wù kó bí ọmọ àlè ni.
0: Tọ́.
5: Torí pé kò sí ìgbéyàwó ní àárín wọn. Náà nígbà tí ò dẹ̀ ti sí bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ ti wò pé láti lè máa fi ẹ̀mí ìyàwó òun sí inú ewu. Àwọn dẹ̀ fẹ́ máa gbádùn ara wọn. Òun ò dẹ̀ lè lo ọ̀rá àdáàbòbò. Tá à ń pè ní condom. So the next thing fún ọkùnrin yẹn náà ni pé kó ṣe vasectomy.
0: Ẹ mọ́ bínú ṣé mi ti ẹ̀fẹ́ ká lọ sí surgery room pé bó ọ̀nà tí ń ṣe tùtòrí.
5: A ti lọ lẹ́ẹ̀kan akàn ọ̀rá yàn ni. Nǹkan tó wà níbẹ̀ kò ń ṣe surgery tó is a minor surgical procedure tó jẹ́ wípé local anesthesia la máa fi ń ṣe. A ní láti kun ẹni ẹ
1: lò ẹni
5: ẹ máa lọ lé
0: ṣẹ́jú bíi mélòó.
5: Láàrin àyè máa yẹ ká sọ̀rọ̀ ìṣẹ́jú.
0: Ó dà.
5: Ṣùgbọ́n ni a lọ lé lọ́jọ́ yẹn.
0: A lọ lé lọ́jọ́
1: yẹn. A lọ lé lọ́jọ́
0: yẹn. Oníbèrè tó fẹ́ sọ.
2: Ó dà, mo ní ìbéèrè kan.
5: Bẹ́ẹ̀ni.
2: Mo tún mọ̀ ń gbọ́ kan lẹ́yìn péyàn lo rọ́bà dáàbòbò. Àbí vasectomy.
0: Fún tọkùnrin.
2: Ṣé withdrawal method kì í ṣe ọ̀nà tí.
0: Ká sáré mu ṣàárọ̀ àwọn ọ̀nà oyún àbí.
2: Tó ṣe fètò sọmọ bíbí náà ni.
5: Gbogbo alájọ mọ adùn tó wà níbẹ̀. Wípé tí ejaculation bá yẹn ni ó máa ń dùn mọ́ ọkùnrin even especially tó bá yẹ pé obìnrin náà fẹ́ wá lásìkò gbà yẹn.
0: Ó dà mi ìfẹ́ ká lọ kúlẹ̀kúlẹ̀ apá abẹ̀ ọ̀. Ìdí tí mo fẹ́ ká sọ àwọn ọ̀rọ̀ yìí ni pé láti jẹ́ kí àwọn èèyàn mọ ewu àti àwọn ọ̀nà àbáyọ pàápàá jùlọ nítorí ọ̀pọ̀ ìdílé ló wà nínú pé kálukú kan ọ̀run tiẹ̀ mọ́ra pé èmi gẹ́gẹ́ bí obìnrin bí ìgbádùn ara mi mọ́ torí pé mò ń tà láti ṣe kíni à ń jọ ń tó papọ̀ ọkùnrin náà sì ni wọ́n ní tiẹ̀ náà wà ó lè ṣe gẹ́gẹ́ bí ìtàn tí a kọ́kọ́ sọ àtẹ̀jíṣẹ́ arábìnrin ta kọ́kọ́ gbà lórí ètò lẹ́nìí ní ọ̀sẹ̀ tó kọjá ni pé ọkọ òun ó lóun ò lè ṣe tọkùnrin òun sì nìyí kò sí lè tó fẹ́ bá òun lára mu tán sì fẹ́ máa gbádùn àwọn kí àlàáfíà lè jọba gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ dókítà lẹ́jẹ́ tí ẹ bá rírú àwọn tó wá síwájú yín tán sì ń la ìlà kọjá bẹ́ẹ̀ kọjá kí àmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n gangan ẹ mọ̀ bínú kẹ́ ẹ tó dáhùn béèrè o ẹ̀yin ara lẹ tẹ bá ní ìbéèrè tẹ fẹ́ fi dókítà afọ̀rọ̀lágbà Azan Mulaike Okon ẹ lè pè sórí nọ́mbà yìí 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-3-8-9-3 dókítà Azan.
5: Ṣe rí tírú nǹkan báyìí bá wáyé tí wọ́n bá wá sí hospital oríṣiríṣi ọ̀nà ni a máa ń fi ń ṣe family planning natural family planning wà
0: se pa le se tele dua fun wa iru e ni aje christian so abi
5: mi o ati
1: ara
0: are
1: no
0: are
1: lo ti mo be mo se bere ni
5: ara o yen o ti e wa kin se se ri e to ba je natural family planning yen eyan bo e ti ma ma asiko ti o je ovulation period obirin asiko yen e ni sumara yen
0: asiko to birin to le to le loyun
1: that eyin obirin pon ti ko ni sumo
5: calendar wa te yan ma fi track even aye ti oyinbo ti so aye dero lori awon ero alagbeka wa gan eyan le download e ni be
0: ti o fi mo so
5: exactly lati fi mo pe ah asiko yi asiko ti
1: mi
5: le sumo elector mi ni yi o so te yan ba de ti mo ba yen te yan ba wa se sasiko gba yen ida ko lo preventive medication which is supposed to not so at awon
0: da e mo da ko ah
5: e mo di no
0: eh so ko lo awon ona mi
5: so ko lo awon ona mi lati le fi orisirisi be so ti o ba wo wi pe won oni lo le ko ma reti esi
0: ko mo reti esi ayo
1: lo su mesan o se oyun ti waye
0: hoda pe mo da se ni pe te fe bi dokita emi ti e ni kasare dodo awon obirin
1: emi kan fe
0: eje sare mu pe papapa ah o ti re 0916893 1000 tabi 0911 3 lono merry 893 tabi 0915333 4893
1: emi kan fe se afikun si oro obirin ti won mu oro won wa yin to ba je pe won ti se gbogbo orisirisi awon ilana ifeto somo bibi yen ani condom obirin na to birin le lo ifeto somo bibi na ni
0: to
1: birin le lo ti obirin ba de ti lo ko ni lo pe ki okunrin lo titi e so to ba je pe won ti gbianju gbogbo awon awon ifeto si omo bibi awon ti igbalode to de dabi eni wi pe boya ko ba won lara mu kon gbianju rubber idaabobo to obirin ti obirin ba ti lo ko ni lo pe okunrin lo titi e ni igba ti nkan to de wa nipa ti rubber idaabobo to obirin o ni wipe obirin le wo sara siwaju asiko ti ibalopo ma waye to je pe eyan ti ma wo sara igba ti asiko ba wa to fun oko ati yawo lati jo ri ara won o ti wa ni ipo to ye ko wa so ko ni si pajawiri kankan nipa e so won le tun gbianju iyen so that ti oko won ba fe se boya oni siso papatapata ti won si ko lati lo ora idaabobo tokunrin won le lo rubber idaabobo tobirin o nkan ti mo fe je ka awon eyan mo ni osan e oni wipe idi ti opolopo ki fin fe lo rubber idaabobo oni wipe won ti gbagbo wipe ki ni adun to bo ti to ati bo ti ye
0: won de mo fe kasare se tori idi ta fi pe dokita wa oni ki won le ba wa la
1: awon eyan loye
0: awon okunrin papa julo te mo pe baba soro pe a fe se ifo ti won bibi obirin be ba ti abi dokita be lo mi ba ti e ti gbo family planning
1: o awon aworan
0: ki yawo mi lo se
1: obirin atawon omo na ma ya sibe
0: ikilo
1: fa gan
0: ta si mo pa la ni wa lẹyin ti vasectomy awon ona mi wo lokunrin le lo awon okunrin mo gbo wa koda won ti po wa wole gan bayi mo ti fe ki e ba la won loye daada e ba educate awon okunrin lori eto ifeto somo bibi gangan
5: keri gege bi mo se bere ti mo so fun mo ni ona meji ni okunrin le fi se eto ifomosi
0: ifeto somo bibi
5: to so se wa ri ifeto somo bibi tokunrin now nigba ta n soro nipa condom even gan condom nigba mi ko wa reliable tori nigba mi ti okunrin ba ti da ato ti o dide ni asiko to ye ko dide awon ato yen ma shan to je pe o le bo si ara obirin agaga to ba lo je pe asiko yen ni obirin gan wa n se ovulation lowo o le je ki obirin yen ni oyun
0: to
5: so ko n se 100% ni ọ̀rá ìdáàbòbò yẹn fún ọkùnrin nígbà míì àyàfi tọkùnrin náà tó bá ti wọ bó ṣe yẹ tó bá wọ tí ó dẹ̀ make sure wípé àsìkò gbà tó ń bá ti ṣé mọ̀ pé mi máa ń já so oríṣiríṣi aburú ló wà ní ibi tòun ṣùgbọ́n èyí tó wà fún ọkùnrin tó jẹ́ pé kò ní ká lọ ká bọ̀ òun náà ni vasectomy ẹ̀ ìdí tí ó fi jẹ́ wípé obìnrin ni wọ́n máa ń sábà yà sí àwọn poster fún ètò ìfọmọ
1: ètò
5: ìfọ family planning o náà ni wípé wọ́n ní different method tán lè lò fún wọn. So àwọn test oríṣiríṣi dẹ wà téèyàn lè carry out fún àwọn obìnrin láti lè fi mọ èyí tó suit blood wọn tí wọn kàn ní ṣe anyhow. Àwọn tẹ bá rí tí wọn bá ṣe wọn ṣe lọ́nà tó tọ́ ni tí wọn bá ṣe test wọn mọ èyí tí ó bá bára mu.
0: Wọ́n mú eléyìí tó bára mu. Bọ́kùnrin bá fẹ́ ṣe ti tọkùnrin o vasectomy ṣáwọn náà máa ń ṣe.
5: Ọkùnrin máa ń ṣe
0: test.
5: Kò dẹ̀ ṣe no kò ní ìdí test kankan.
0: Àwọn ò ń ṣe test.
5: Bẹ́ẹ̀ni.
0: Tọ́.
5: Ṣé mọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe kó tó di pé ọkùnrin máa sọ pé òun fẹ́ ṣe á ti wo gbogbo àwọn conditions tó wà nílẹ̀. Wípé ìyàwó òun ó ti lọ fún CS lẹ́ẹ̀mẹrin àbí ju ẹ̀mẹrin lọ. Àwọn dẹ̀ ti ní ìwọ̀nba nǹkan táwọn fẹ́. Bóyá wọ́n ti ní nǹkan táwọn fẹ́ o àbí kò hàn tí ní tó nǹkan táwọn fẹ́ ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀. Oníyàwó kan dẹ̀ ni tí ò dẹ̀ fẹ́ di méjì tó dẹ̀ wá wò pé the best thing náà ni wípé láti lè jẹ́ kí ìyàwó òun ní àlàáfíà. Àwọn dẹ̀ fẹ́ máa gbádùn ara wọn ó lè ṣe.
0: Tí
5: irú ọkùnrin yẹn bá ṣe kò lè affect ìbálòpọ̀ pẹ̀lú obìnrin. Àwọn ọkùnrin míì gan máa ń confirm pé after vasectomy àwọn tún máa ń ní àwọn tún máa ń wà more active ní sexual bẹ́ẹ̀ ni ju ìgbà táwọn so tó mì wípé kò ní any connection pẹ̀lú wípé bóyá àwọn ò ní lè ṣe torí ẹlòmíì lè máa wò pé nígbà tí wọ́n bá ṣiṣẹ́ abẹ yẹn fóun bóyá àwọn ò ní lè ṣe mọ́ a máa ṣe a ti ẹ̀ máa release a máa release semen
0: bẹ́ẹ̀ni
5: exactly kò ní sí sperm nínú semen tó bá semen fluid tó bá release àwọn sperm yẹn ni wọ́n máa ń rí nínú test microscope nígbà tí wọ́n bá ṣe àyẹ̀wò. So kò ní sí sperm yẹn nínú semen tí ọkùnrin yẹn bá release ó máa release
0: a ṣe normal
5: dáadáa.
0: Dáadáa.
5: Kò kàn ní lè fún yàn lóyún ni.
0: Ó dà ẹjẹ́ pé nọ́mbà ta torí mọ̀ pé àwọn èèyàn ẹyin ọkùnrin àsìkò rẹ ẹ ti ní àǹfààní jẹ̀sáré mú pé eléyìí o ẹ̀lọ́ ẹ kúrò lẹ òun rèra wọn ni o 0916 ẹ mọ̀ bínú ìpè tí ń kọ́ lura wọn 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 3334 893 tàbí 0911 3-8-9-3 ẹ̀yin ọkùnrin torí yín la fi gbé dókítà àdáni dìde wá sí orí ètò lénìí láti jẹ́ ká mọ bí ti ń lọ lágbọn ìfètò sọmọ bíbí ti ọkùnrin o bẹ́ẹ̀ bá ní béèrè bó bá sì jóbìnrin ló fẹ́ béèrè béèrè on behalf of your husband àsìkò wà fún yín láti pè wọlé hello ẹ ti wọlé ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá hello ẹ ti wọlé o hello tọ ẹ pè wá padà àwa kọ ẹ mọ bínú torí ọlọrun ìrera wọn ni oníbèrè pàápàá kó tó di pé mo
2: bẹ bẹẹni ẹ ní irú vasectomy tẹsọ yẹn ní ìsinmi ìfètòsọmọ bíbí tọkùnrin tẹ ní pé wọn á gé connection yẹn ò ní sí mọ ọlọrun máa jẹ ká wá rí kò ṣe dáadáa tó jẹ ó máa ń jẹ ẹyin tó máa ń jẹ bá ọkùnrin mi lẹrú pé irọ o mi wà ní ti ọlọrun ogún ọmọ yìí.
0: Ajé Kristi mọ bínú jẹ sáré mú pé eléyìí ẹ ló.
6: Ẹ
0: ṣe ohun ẹ káàsán orúkọ yóò àti ìfẹ́
6: tí ń pè wá. Ẹ sọ lẹ́ẹ̀kan wípé níyàwó àtọkọ bá jọ dá ìmọ̀ràn tí wọ́n jọ fara mọ́. Torí pé ni dókítà sọ pé ẹ̀ ń bá ti fi ọkùnrin tó bá ń ṣe ó lè mọ́ nàgbára kó bí ọ̀sán gbẹmọ mọ́. Ṣùgbọ́n tá a bá ti dí iye tó wù wọ́n lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́. Ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi lọ ọmọ bá wọn sọ? Ṣé a bá ṣètò fọmọ bíbí? Ètò fọmọ kúkú kò bá tá a mọ ru ọmọ tí ó fi ni. Ní akókòjọ́ ọ̀rọ̀ dáadáa bàbá ara yín ọ̀gá wa tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ torí ẹ̀kọ́ ni fún wa. Orúkọ tẹ́ ẹ ti jẹ́ ń wáìtì ẹni tọ́ ọmọ gbogbo nǹkan tí ó yé ni à ń pè ní ẹni tọ́ wáìtì. Ilé iṣẹ́ yá ẹni kò lè dàrú.
0: Àmì ẹ ṣeun dókítà ṣe.
6: Ọkọ àti ara wa ni ká jọ gbé kalẹ̀ ká mọ bó o láti bọ́rọ̀ ààrẹ wa ká.
0: Ẹ ṣeun.
6: Ọlọ́run ìjọba ti
2: lẹ́yìn.
0: Ẹ ṣeun. Dókítà ẹ̀jẹ̀ tún mú pèlé ẹ̀ mọ̀ di àwọn ìbéèrè ẹ̀ ló.
7: Ẹ ló ẹ káàsán.
0: Ẹ káàsán. Ẹ ṣeun. Dókítà
7: àgbọ̀yìn. Ṣé ọkùnrin wọn ṣe irú nǹkan báwọn? Ṣé kì í ṣe blank shot ni ọmọ jù dálẹ̀? Ó yẹ kó ti yé yín báwọn ká má sọ lórí afẹ́fẹ́.
0: Tọ́.
5: Eyan le se pada sugbon o se se ko ma sise ko si 100% assurance bi pe ti won ba da ton ba reverse vasectomy won ma reverse sugbon ko si 100% assurance bi pe o le sise
0: 100% assurance ibere keji
5: but 100% assurance wa bi pe ti won ba se vasectomy won ni le kon iyan ma wa permanent
0: iyan ma wa ibere ke ise ranti won bere pe se
5: eh mo ti down le kan mo ni wi pe okunrin si mama release semen
0: yo si mo da
5: oh yo ma da omira sugbon ko le si nkan to le domo ninu e mo
0: nti o domo gangan ti pomo waye
5: ninu e ko le si me mo
0: oda 0916893 1000 tabi 0915333 4893 emi ti e wa curious doctor Alexan eh se mo pe bo bere mi ba se ifite so mo bibi won na ni obunda imbalance in change gogo sokunrin na mo ni tawon ba se ti won
5: no ko le ni tori wi pe surgical procedure ni o da bi obirin na ta se
1: tubalization
5: so ohun na
0: ko si pe
5: ko ni se pelu pe boya o ma ma ni
1: so lasan ni ko ni nkan kan se pelu hormone
0: eh ko si pe babo kan di omo kan e popo bere mi ba di bayi
5: ko ni se pelu e
0: eh o da e so awon anfani kan temi o gbori aside pe eyan jo koko domo e so pe awon koni wa to je pe won e ba wa so awon anfani un dada lekan si
5: eh wi pe eyan se vasectomy koni wi pe koni ni agbara lati le se ni agbara ibalopo mo o elomi ninu awon mi ti won ti se dada ta ti gbo ninu report ti patient ba wa libido won tun ma increase sexual performance
0: o tun
5: ma se o ma improve dada so but wi pe won se vasectomy o ni kan ma ni UTI abi kan ma ni STD
0: se pe kan mo karun ba lopo
5: won le ni o tori is a normal thing to je wi pe ko si nkan to fi yato ninu se mo ibalopo a nlo toilet gbogbo orisirisi nkan na lo le mu infection ba ara so ke lo mi ma pe a se bon ti se vasectomy kilo to
0: ku
5: se bon na se po so ba se nla se po ko si kini
0: oda dokita eje nbere ibere yi e mo so pe temi pe mo binu tori e la fi gbe yin wa
5: awon to fe gbo
0: lapa bi ta wa yi eyin o ni sa ta wa yi ile alawo dudu papa jo lorede Nigeria e gege bi ero okan temi ati iwadi temi ifito so mo bibi okunrin won opolongo re to bi to tobirin kilo de
5: eh ona ni mo fi se alaye yen se mo ni adulawo ta wa yi aman aleto lati fe obirin meji meta merin so ti obirin kan ba ti ni problem to de wo pe ohun o ni le continue lati le ma se abi amomo iyawo re kekere tan ba fe tele abinu awon iyawo yen na o depend o le continue lati ma se abi amomo so idi ni
0: to idi ni e tokunrin o fi nse ni agbon eyin medical personnels kilo to se pe en saba polongo re in ti mo so ye in publicity now talking about publicity rate ti a fi mo ngbo to obirin koda gan obirin mi ti o ti lo si ile oko o ti mo to n fe se
5: already reason na pe bo se po ni todo awon bi options se po fun obirin ti won le se ko si be fokunrin so idi ni e
1: nkan
5: ti mo oro okunrin dabi oloju kan ti o gbodo sere oloko eyo kan ni to ba de ti le lose to ti se vasectomy yen lati le pada reverse e ko de ma sise normal ko si 100% assurance
0: owo olon lo wa
5: but but obirin won ni orisirisi options ti won le lo to le je wi pe o le sise fun won
0: to e ko mo da e fe
1: so nkan ti mo fe se afikun si nkan ti dokita so o ni wi pe ni opolopo gba awon okunrin won gbagbo wi pe ifeto somo bibi ojuse obirin ni so ti yeyin nkan ti opolopo gbagbo niyan ko si ilewosan te ma de ti won oni so orisirisi ifeto somo bibi to wa fokunrin ta ba fun awon eyan ni danileko boya won wa fun ipade oloyun ni ta n ba won eyan soro a ma n so gbogbo orisirisi awon eto wa fokunrin sugbon ohun to ti pile ni odo awa lawa dudu ni wipe ifeto somo bibi o se bobirin lo nloyun so iwo lo nloyun iwo lo nilo lati wa ona to ma fi de na wipe o se tan lati loyun so gbogbo believe awon alawo dudu niyan idi niyan to fi je pe odo obirin lo pon si ju ati pe gege bi nkan ti doctor so yen awon obirin ni opolopo orisirisi ifeto somo bibi orisirisi to ba gba labere wa so ni fifi sapa to ba sale o fifi sapa wa se le ti won ma fi si inu ile omo se mo o lo ni onikoro wa lo abi ko lo rubber idabo boya ti to obirin obirin ni opolopo orisirisi awon method ta le lo won so nipa natural method lekan obirin na lo ma calculate time to ye pe eyin ohun pon ti ko gbudo ri okunrin so gege bi olodun se se eden odo obirin na lo po si idi niyan to fi da bi pe obirin nikan ni o focus le lori sugbon te ba lo si odo awon eyan to ye pe won ni oye dada awon okunrin na mo wi pe awon ifeto somo bibi ta won le se na wa a de

0: pé wọn ṣe.
1: Dókítà, iṣẹ́ tẹ́yìn yàn láàlú oníkẹ́sẹ́ àmọ́ ṣàánú àwọn aráàlú. Mo fẹ́ kẹ wá bá wa ọ̀nà wọlé file bá wa polongo tọkùnrin náà kó lè tẹ̀síwájú sí kí àwọn èèyàn náà lè mọ̀ kí lè file improve publicity torí bóyá àjọ kan wà ẹ̀mọ̀ tá bàbá lọ sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá lọ sí ilé ìwòsàn bá ti sọ̀rọ̀ yìí báyìí ẹ̀yìn pàápàá jùlọ àwọn tìjọba láràárọ̀ tẹ bá ti àwọn olóyún tó bá ti ṣègbàdé wọn tán wọn tún sọ tó obìnrin fún wọn pé ẹ wá fìtìmọ bíbí kí n rí pàdé ọkùnrin bẹ́ẹ̀ kí ló dé ṣé
0: wọn ti ń ṣe male involvement nísìn nípa family planning ìyẹn ni pé kí àwọn ọkùnrin náà kún kópa nínú ẹ káwọn náà mọ nǹkan tó yẹ kí wọn ṣe bí wọn ṣe sọ yẹn àwọn ọkùnrin tó yẹ pé wọn nífẹẹ ìyàwó wọn èmi ti rí àwọn ọkùnrin tó yẹ pé fúnrara wọn ni wọn sọ wípé onísìsopa làwọn fẹ ṣe pé kí ìyàwó wọn má ṣe wọn ti lóyún o ti bímọ o ti ṣe gẹkẹmi náà ṣe ni òye tí òye bá yí àwọn ọkùnrin sí
2: àwọn ọkùnrin bá wà lẹ́kọ̀ọ́ yé wọn
1: ọkùnrin ni yín ẹ bá ń láyé àwọn ọkùnrin
2: wa a máa ń láyé wọn ṣùgbọ́n ṣe rí kọ́lọ́hún bá lọ́jọ́ ìní kó ṣàánú gbogbo wa ni nígbà míì máa wà ṣe rí nígbà míì èyàn máa wò pé torí options tó pọ̀ fún obìnrin òun ló fà á tó fi jẹ́ wípé ìpolongo fún ọkùnrin yẹn kò a máa ń ṣe ṣùgbọ́n kò lè tó bí a ṣe máa ṣe ìpolongo fún obìnrin torí pé àwọn obìnrin wọn ní several options tí wọn lè lọ fún tó dẹ̀ jẹ́ pé ó safe dáadáa so ẹ dẹ̀ mọ̀ pé tọkùnrin èyí tó safe tó jẹ́ wípé kò ní ká lọ ká bọ̀ wọ́n ti mọ̀ pé kò wà reversible èyàn gbọ́dọ̀ ronú sí
1: ẹ̀jẹ̀ sáré mú pé hello
3: kò kọ́kọ́ rọrùn fọkùnrin láti pé kẹ́kẹ́ wọ́n pariwo yẹn kàn bẹ́ẹ̀ torí wípé ẹyọ kan ni ọkùnrin ní lójú ọ̀nà láti ṣe obìnrin wọn sọ lóṣù mẹ́fà àwọn ọmọ tí wọn àti ìlọlé ọkọ ìyá ìyá ní nǹkan ọmọ tí ò ti wọlé kọ́ ṣe nílé aṣẹ́wó tí rédíò gbé tá à ń gbọ́ rédíò pé ìdílé ọkọ wọn ti ń bá aṣẹ́wó bí ẹ̀mẹta ṣùgbọ́n pé ẹyọ kan ni oníkọ́sà kéèsì àríyá rẹ̀ bó bí ilé rẹ̀ kan pé ṣé tá a bá ṣètò ètò sọmọ bíbí tá a lè ṣètò fún ìwà ọmọ
2: ipe ṣáà lè ṣètò fún
0: ọmọkùnkùn
3: níwájú
2: ọlọrun ní jẹ ká rí
3: ọlọrun tó ní wá ní máa ń yẹ onídìí máa ń pààyàn ọlọrun mọ jẹrẹ kọkùnrin ṣètò owó ètò ẹwí o ní ìgbà tó rí òkè dáadáa ni o ètí ọmọ tẹtẹ ní ìmọọmù kọwọ tó lọdọ ara rẹ
2: ìṣẹ wa gẹgẹ bí
3: ẹjọ wọn ọjọ mọ ṣe
2: gẹgẹ bí
3: lọdọ ara wọn ọlọrun lọwọ àmọ tó kó wà lọwọ àlẹm ọlọrun ọba lọ
1: ẹṣeun dókítà ẹ fẹ sọrọ sí tí bàbá sọ
2: ọrọ tí mo fẹ sọ ìgbà tí mo wá padà rí nǹkan tí bàbá fi kẹyìn ọrọ wọn mo rí wípé imam ni bàbá so gẹgẹ bí ẹsìn islam kì í ṣe ìyàwó kan kì í ṣe dandan ni kó jẹ wípé ìyàwó kan lè yàn lẹtọ láti fẹ
1: ẹ lè mú pè dókítà mú bọ hello.
4: Ẹ̀rọ ẹ̀rọ mọ̀ ẹ̀rọ mi ti tẹ́ kí ọlá nígbà
1: ìkọ́sí.
4: Ẹ máa ọmọ kéékèèké tó ń fún lóyún náà, ọ̀sán àwọn ọkùnrin yẹn náà yẹ kó pọ̀, ṣé báwọn ọkùnrin náà lọ fún àwọn kéékèèké yẹn lóyún? Kòjọ kan bá mi wá sáwọn ọkùnrin náà kò lè bọ̀, torí àwọn ọkùnrin náà ló ń kásẹ̀ àgbèrè ju obìnrin ṣì lè fún ìdarẹ̀, àwọn ọkùnrin náà lọ fún àwọn ọmọ yẹn lóyún. Kòjọ kíjọba bá wa ṣe títọ ọkùnrin náà pọ̀ sí, káwọn náà lè ṣe nípa bá láwọn lè ṣe tiẹ̀, ṣe gbẹ máa bẹ́ tó
1: bọ̀ ẹ́ ẹgbọ́n so ṣe ṣe ṣe ìzẹ́ ni wètẹ àbí ẹni medical scientific
2: breakthrough wọ́n ti ń ṣiṣẹ́ lórí
0: ẹ̀ ìwádìí lórí ẹ̀ wọ́n fẹ́ máa fáwọn ọkùnrin náà ní abẹ́rẹ́
2: ní àwọn oògùn abẹ́rẹ́ tí wọ́n lè lò
0: bẹ́ẹ̀
2: iṣẹ́ ti ń lọ
0: lórí ẹ̀
1: lọ́wọ́lọ́wọ́ tó bá lọ tó bá ti jáde ẹ̀dàkùn mo lérò pé ẹ fọn rere rẹ̀ kárí ẹ bẹ́ẹ̀ ti fọ́n tóbìnrin
0: ọkùnrin gan máa fẹ́
5: ìbéèrè tí mo fẹ́ bèrè lẹ́ẹ̀kan ni pé ká bá sọ pé wọ́n ti ṣe vasectomy fún ọkùnrin bóyá kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí èyí tó ń bá ìmáàmù lẹ́rù gangan nǹkan bá ṣẹlẹ̀ olónìí jẹ́ àríwú ẹ̀ ìjẹ́ ọ̀nà míì wà tí wọ́n lè lò fún ọkùnrin bóyá wọ́n gba àtọ̀ bóyá bí àwọn IVF kankan báyẹn tó tún fi lè jẹ́ pé ó lè di dọmọ.
2: Ṣé mọ̀ wípé nínú àlàyé tá a ṣe a ti sọ pé kò ní sí sperm nínú semen yẹn mọ́.
1: Ṣé wọ́n ń yọ gbogbo ẹ̀?
5: Kò sí pò míì tí wọ́n á ti lè gba sperm nínú ara.
2: Kò sí.
1: Dókítà ti náà yọ gbogbo ẹ̀.
2: Kò sí yọ.
0: Kò sí.
1: Lákòótọ́ ara dókítà ẹ̀jẹ̀ amọ̀rẹ̀lẹ̀ ẹ bá ń gba àwọn ọkùnrin nímọ̀ràn lori ifitosomo.

nka wọn gbogbo ayé ń dà kiri kiri tí wọn pọn yìí. West Radio 89.3 FM, nka agbẹ́magbẹ́.

kíyín ẹ̀ka alẹ́ ẹsẹ̀ kú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ìlàmúà fún yín fún àti àṣálẹ̀ tòní láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọmàgbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbẹ̀ avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ní oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ kìíní oṣù kẹwàá gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́. àwọn òṣìṣẹ́ ti mú oṣù kẹwàá fún ìyanṣẹ́lódì látàrí ọ̀wọ́ngógó owó epo. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ rọ̀gbọ̀kúlé ìdá ọgọ́rin owó tó ń wọlé láti àpò ìjọba àpapọ̀. mákindé ìlókè pàjáre. ọ̀gá àgbà fún iléeṣẹ́ pfipc tọ́pẹ̀ ní ayédèrú náà ti wọ́ lọ sí ilé-ẹjọ́ ó sì wà ní ọgbà ẹ̀wọ̀n. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ti kéde ọ̀la tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì ayẹyẹ àyájọ́ òmìnira ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin orílẹ̀-èdè yìí. ẹ ti ṣe mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè nàìjíríà dókítà olúbùnmi túnjí òjò ni ló ṣe ìkéde yìí lórúkọ ìjọba àpapọ̀. ó nọwọ́ ìkíni kú oríire sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ń bẹ nílẹ̀ yìí àti lókè òkun pẹ̀lú àlàyé lórí ẹ̀mí ìfẹ́ àti àwọn èèyàn pàtàkì tí ọlọ́run fi jì kí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aláwọ̀ dúdú tí ọlọ́run kẹ́ jùlọ ní gbogbo àgbáyé. ó ké pe gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tẹ̀lé àwòkọ́ṣe àwọn baba ńlá wa lórílẹ̀-èdè yìí nínú ìfẹ́ léyìí tí wọ́n ní sí ilẹ̀ yìí. àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ìgbìmọ̀ ìdúnàádúrà àpapọ̀ iléeṣẹ́ ìjọba ti ṣe ìfìdímúlẹ̀ gbèdéke léyìí tí wọ́n ti mú tó jẹ́ ti ọgbọ́njọ́ oṣù kẹsàn-án ọdún 2026 tí wọ́n fún ìjọba àpapọ̀ lórí ọ̀wọ́ngógó owó epo pẹtiróòlù àti bíbẹ̀rẹ̀ ìdúnàádúrà sísan owó oṣù òṣìṣẹ́ tuntun léyìí tó kéré jùlọ. nínú ẹgbẹ́ náà láti rí ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba léyìí tó tóbi mẹ́jọ tí wọ́n ṣe àgbékalẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta léyìí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù kẹwàá tí ìjọba bá kùnà láti ṣe àwọn nǹkan tí wọ́n ń béèrè fún. wọ́n ṣàlàyé ìlànà léyìí tí ètò ọ̀hún tí ó fi láǹfààní láti wáyé jákèjádò orílẹ̀-èdè yìí. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ti ṣàlàyé wípé ìpínlẹ̀ yìí ti padà rọ̀gbọ̀kúlé owó tó ń wọlé láti ọwọ́ ìjọba àpapọ̀ pẹ̀lú bíi ìdá ọgọ́rin. mákindé ló sọ eléyìí nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò ẹkùn àárín gbùngbùn àríwá níbi tí ó ti ṣàlàyé wípé ìpínlẹ̀ yìí ń gba owó tó pọ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ lóòótọ́ ṣùgbọ́n owó náà kò sún èso rere kankan nínú ipò ọrọ̀ ajé àwọn aráàlú. wípé ìpínlẹ̀ yìí tẹ́lẹ̀ rí ti mú àdínkù débá òdiwọ̀n rírọ̀gbọ̀kúlé ìjọba àpapọ̀ sí ìdá 75 lọ́dún 2022 ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ni ó tún lọ̀rọ̀ míì ló tún ti rọ́wọ́ nípa yíyọ owó ìrànwọ́ orí epo tó dẹ̀ ti ṣàkóbá fún ìdàgbàsókè yìí. ó ṣàlàyé pàtàkì jíjẹ́ kí àwọn nǹkan tí ìjọba bá ń pèsè kó ní ìtumọ̀ lórí ìdàgbàsókè àwọn aráàlú. iléeṣẹ́ ológun ti sún ìgbẹ́jọ́ àti ìjókòó lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba eléyìí tó kan àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀sùn ìgbìyànjú láti já ìjọba gbà lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu. ìgbẹ́jọ́ náà iná ti kọ́kọ́ fi sí òní tí ṣe ọjọ́rú ọgbọ́njọ́ oṣù kẹsàn-án ọdún 2026 kan tó wá sùn sí ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2026. àtẹ̀jáde kan tó jáde láti ọwọ́ alákòóso ọ̀rọ̀ tó ń lọ ìyún mẹ́jọ MU Hado ni àwọn ọmọ ilé ẹjọ́ náà ló ti láǹfààní láti sọ àwọn ọ̀rọ̀ yìí lẹ́yìn tó dẹ̀ fi tó gbogbo àwọn tọ́rọ̀ kàn létí
lórí ìgbésẹ̀ tó kàn pẹ̀lú nǹkan tó fa ìgbésẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn afurasí márùn-ún tí wọ́n fi kélé òfin mú ní Maiduguri ni wọ́n fọwọ́ òfin mú láì ní ti wípé wọ́n wọ aṣọ tọkọ àkọlé wípé Tinubu gbọ́dọ̀ lọ sí lára. Ṣùgbọ́n nítorí wípé wọ́n ń domi àlàáfíà agbègbè rú pẹ̀lú wíwùwà ọmọ gànfẹ́ àti gbígbé oògùn olóró. Nínú àtẹ̀jáde létí ẹni tí ṣe alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, ìyún ASP Nahumu Daso tó fi léde ló kọ ẹni tí ṣe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà, níbẹ̀ ló ti láǹfààní àti sọ léèdí mímọ̀ wípé àwọn yóò taari ọ̀rọ̀ náà sí ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí. Àwọn wá pàrọwà sí àwọn aráàlú láti jìnà sí àwọn ìròyìn òfegè létí ò bá lẹ́sẹ̀ ńlẹ̀. ẹni tí ó pe ara rẹ̀ ní ọ̀gá àgbà fún iléeṣẹ́ tí wọ́n sọ wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó jẹ́ ti ìgbìmọ̀ onídàgbàsókè lórí ìdókòwò ìjọba àpapọ̀ nílẹ̀ òkèèrè tí a mọ̀ sí PFIPC, ìyìn ọmọọba Adeniyi Adeyemi ìnáwó lọ sí ilé ẹjọ́ lónìí ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Abuja. Adeyemi lẹ́ni tí ó ti wà ní àhámọ́ láti ọjọ́ 14 oṣù keje lẹ́yìn tán ti fi kélé òfin mú ìnámúwá sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú jìbìtì àti àwọn nǹkan míì. Bó tilẹ̀ jẹ́ pé ó ní òun ò jẹ̀bi àwọn ẹ̀sùn ilé tán kà sí létí láti ẹnu onídàájọ́ Muhammad Umar. Ilé ẹjọ́ wá pàṣẹ fífi sí àhámọ́ 30 Kùjé títí di ọjọ́ 12 oṣù kẹwàá nígbà tí ìgbẹ́jọ́ yóò láǹfààní àti bẹ̀rẹ̀. Bákan náà ni ọ́fíìsì ti ṣe agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè yìí tó tún jẹ́ mínísítà fẹ́tọ́ ìdájọ́ ti wà ní ìṣàkóso ẹjọ́ náà láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí alàgbàrótìmí Oyèdèpọ̀ SAN yóò sì máa léwájú ìgbẹ́jọ́ náà. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A mú àfihàn pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde ọ̀la tí í ṣe ọjọ́ 1 oṣù kẹwàá gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì ayẹyẹ àyájọ́ òmìnira 1976 orílẹ̀-èdè yìí. Àmú wá fún yín pé àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àsíá ìgbìmọ̀ ìdúnàádúrà àpapọ̀ iléeṣẹ́ ìjọba ti ṣe ìfìdímúlẹ̀ gbèdéke wọn ti 30 oṣù kẹsàn-án ọdún 2026 tí wọ́n fún ìjọba àpapọ̀ lórí ọ̀wọ́ngógó owó epo pẹtiróòlù àti bíbẹ̀rẹ̀ ìdúnàádúrà sísan owó oṣù tuntun òṣìṣẹ́ tó kéré jùlọ. Àmú wá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣàlàyé wípé ìpínlẹ̀ yìí ti padà rọ̀gbọ̀ kúlé owó tó ń wọlé láti ọwọ́ ìjọba àpapọ̀ pẹ̀lú bí ìdá 80. Lákòótán, a mẹ́nuba wípé ẹni tí ó pe ara rẹ̀ ní ọ̀gá àgbà fún iléeṣẹ́ tí wọ́n sọ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ léè tó jẹ́ ti ìgbìmọ̀ onídàgbàsókè lórí ìdókòwò ìjọba àpapọ̀ nílẹ̀ òkèèrè ìyún PFIPC ọmọọba Adeniyi Adeyemi náwó lọ sí ilé ẹjọ́ lónìí ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi ìlú Abuja ṣe ibùdó. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ iló wá láti ọwọ́ Kúnlé Olówù. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Àyè wà láti kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ tún lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́ fi tó wa létí lójú òpó 0916893200. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásùn.